ẹni tó bá ń lànfààní àti gbọ́ mi tó ọba wé nǹkan kan sí ìdànù mo fẹ́ kó o sí kó o jù sọ̀kan gbogbo ẹyin tá ẹ̀ wé nǹkan kan ẹ gbé ọwọ́ méjèèjì lé orí gbogbo ibi tí ayé ti ń fi omi àti òkùnkùn bá ọjà ẹnìkan lómi sáfi ọkàn balẹ̀ gbogbo ibi tí ayé ti ń fi òkùnkùn àti omi bá ọjà mo pàṣẹ lónìí kí ayé rẹ kọ gba ìtúsílẹ̀ in the name of Jesus ẹgbọ́ ọjọ́ tí òjò bá gbéra ní ọ̀run ọjọ́ yẹn ni mo farahàn ní ayé bí òjò bá ti lè gbéra láti àjùlé ọ̀run báyìí ó ń bọ̀ nínú ayé ó sì gbọdọ̀ dàálẹ̀ ni ibikíbi tí ìbùkún ẹ bá wà mo pa láṣẹ mo ní kó gbéra báyìí kọ́ mọ wá ọbọ̀ lẹ́ẹ̀kan náà in the name of Jesus bí wọ́n bá jẹ́ o ṣe àmì láti òní yìí lọ ibi ọba dúró sí ni retí wa bá ọ sàmì o kò gbé tó àmì mi now gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ọya tọwọ́ bá kò tàbí kọ́ lọ síbi pọ́ọ̀sì ẹ bá wà mú owó kan dání àfẹ sọ tẹ́lẹ̀ ẹ yára lọ mú owó yín inú wàásù ní ti máa sọ tẹ́lẹ̀ àfẹ pàṣẹ torí pé ẹ̀mí ni owó ibi owó bá wà ọ gbọ́dọ̀ wà bá ọ a gbọ́dọ̀ fi ọjọ́ ajé ṣe awẹ́wà a gbọ́dọ̀ fi ọjọ́ ajé ṣeré òní ọjọ́ ajé ọ gbọ́dọ̀ rajé jẹun ni o gbogbo ẹni tó gbọ́ mi wọ́n rán mi sí ọ so o ti gẹ́ẹ̀tì owó níbi tó wà yẹn mo pe kókó ìwàásù mi ní owó mi dà òní lọ́jọ́ ajé sà a ní fi òní ṣe awẹ́wà ó gbọ́ àwọn tó ọba lè jíjí wọn báyìí jí àwọn ọmọ rẹ jójú wọn là mú owó kan dání owó mi dà níbo gan ni owó mi wà olùfẹ́ owó létí bíbélì ní ẹyẹ ni owó a máa fò now matthew 25 ẹgbọ́n tó sọ ní verse 18 ó ní ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ ó sì lọ wa ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀ mọ́ ọ lọ wa ilẹ̀ ó sì rí owó olúwa rẹ̀ mọ́ bíbélì sọ wípé èyí ni tó gba tálẹ́ǹtì ẹyọ kan ó sì wa ilẹ̀ ó rí owó olúwa rẹ̀ mọ́ bẹ́ẹ̀ that wicked servant a wicked friend a wicked parent a wicked enemy the bible says he dug the heart and he placed the money of his master ọ walẹ̀ ọmọ sẹ́bù burú yẹn ọmọ ọ̀dọ̀ka yẹn ọ wa ilẹ̀ ó sì bo owó olúwa rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ kígbe owó mi tí ayé bò mọ́lẹ̀ ọya la oyin báyìí lolúwa wí ọ̀sẹ̀ yìí ni mo fẹ́ gbà mo fẹ́ gbẹrù mi táwọn ọ̀tá jí gbé mo ní mo fẹ́ gbẹrù mi o táwọn ọ̀tá ti gbé lọ ibikíbi tí owó mi bá wà aláàdà ọ̀dàbàdùsì elíkàtàbàṣì ibikíbi tí owó mi bá wà ní ọ̀sẹ̀ yìí mo gba nǹkan mi jáde in the name of Jesus you are not poor èso lò sí mọ̀mọ́ you are not poor bàbá èso lò sí you are not broke ọ̀dà owó lè dá ọ let somebody say it louder I am not broke èso ló wọn kè I can never be broke èmi ò lè mọ ọ̀dà mi sì ní mọ ọ̀dà let somebody say louder amen sí àmì tó dáńbì ọba wà ẹ kígbe ọya sọ tẹ̀lé mi ọ̀dà itọ́ kì í dá wọn ọ̀dà omi kì í dá òkun ọ̀dà owó kò ní dá mi lọ́sẹ̀ yìí la oyin sí kó o tún gbé mi kàbábá rí àbàdà má fọnu o kì í sọ̀rọ̀ fífọnu leléyìí àárọ̀ monday leléyìí ẹ ké owó mi dá gbogbo èèyàn ọmọ ọlọ́run fọwọ́ kan owó owó lọ fọwọ́ kan lónìí monday ayé gbàgbọ́ àwa tá a jẹ́ dúdú mọ tí a pè ní ọjọ́ ajé we don't play with monday monday is always a special day mi orí ẹ níbi tó o bá wà wà á fọwọ́ kan owó yẹn wà á tún mọ̀ wà á fọwọ́ kan oyin wà á la owó mi níbo lọ wà á màlába àṣà sọ bẹ́ẹ̀ màlába àṣà katuba kataba kataba ẹnikẹ́ni kí lè ń kọ́ mi mọ̀ ń kọ́ ọ léde ni sà bolúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè àṣẹ ń bẹ lára mi láàárọ̀ ikú òní tó ní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ ibi tí owó rẹ̀ há sí àgbàjáde lójijì in the name of Jesus oh lónìí mo rí áńgẹ́lì they are using excavator wọ́n ń lo búdòsà ẹnìkan níbi ìbò wọ́n fi ń gbé owó rẹ̀ wá ẹmọ tí ń pè lẹ́ excavator mọ̀mọ́ bọ́ọ̀bá mọ̀ yẹn ọmọ búdòsà kíní tó lè clear tí wọ́n fi ń clear lẹ̀ tí wọ́n bá ní excavator tí máa ń wù nǹkan jáde ńlẹ̀ búdòsà ó wù tìdítìdí ibikíbi tí ẹ gbowó ẹ pamọ́ sí áńgẹ́lì ìpè mí jáde lónìí ọ lọ gbọ owó yẹn jáde in the name of Jesus owó yẹn wà lọ́wọ́ ẹ wàá fi pamọ́ di ọjọ́ sunday ọ̀sẹ̀ mí ni ẹ̀ ni ọ̀ sàrò owó
Kaliabadisha. Osa wulo se. In the name of Jesus. Now, eba o gbobi te tin lanfani ati gbo mi. Bo se joko yen to mu owo dani. Ta lo mu wo e dani o ya ma ronu. Bere si o owo ta lo ti ye ko gbo owo ti o tin fun lati ejo yi. Ta lo je olowo o. Because owo ti omo korin yen iranse yen lo ibo mole. Se mo pe ki sowo e. Bibeli ni o si lo bo owo Oluwa re mole. Awon kan bo owo e mole. Owo e nbe lapo won. E je a so bayi. Nibo ni awon eyan ma gbo won pamọ si. Nibo ni won ma fi owo si. Lo fi gbodo kibe laaro ipe owo mi da. Number 1, aye le bo owo eniyan mole bi iru tele. Ninu we Jeremiah 22:29. Bibeli so wi pe bon to wi oni ile, ile, ile. E meta lo pe ile. Aye mo pe ile a ma gbe nkan mi. A joku mo bi lo ko ti won pe ile. O lo je ki wo li Jeremiah ni Jeremiah chapter 22 verse 29. O tun repeat here ninu we Jeremiah chapter 6 verse 19. Won da pada nu we Micah chapter 1 verse 2. Won ni ile, ile leti, ile. Awon Yoruba ni ile ogere afoko yeri. Owo mi da bere owo e lowo le. Kabababash ila inemosa hala. E di den le mama wa lo si waju wa lo seyin. So ni fowo se wedding re ojo Saturday wedding omo. So ni sanwo le won ti landlord n foju eri. Owo mi o ile po. Jeremiah ba ile soro. Nigba ti nkan kan rangida tan. Ile leti wa ke owo mi to nbe ninu ile. Bayi loluwa wi e fi owo mi ile ile ju owo mi ile. Eni kan ni ile ta ni ile. Amen na ma no shem poli abada. Nigba ti oluwa fe da omo eniyan. Bibeli so pe o si bu iye pe ile. O si fi da eniyan. To ba nki pe pe ile owo mi da eyan lo nba wi. Eni to mu owo re dani eyan ni ye pe si ni. O lase lati da duro mo emi owo yin pelu owo ti nbe lowo e wa dide wa mi jigijigi wa ni bayi loluwa wi o oni loju aje ile po owo mi o kuku koju seni kankan ni won gba to ti be ni kankan soro ile lo nba soro wa ni ile gboro oluwa la to ni lo kin gbori re kin so rere o fe sanwo le mama iran lowo jade ni o fe sanwo school awon omo iran lowo yo jade ni o fe ra ka iran lowo owo ose ni o e kigbe ose yi ose mi ni ose yi ose mi ni ose yi ni mo ma mu ka fun rere mi laye ose yi ose mi ni o nibo ni aye fi owo re pamọ si mo lo le wa nu le nibo lo tun le wa owo re tun le wa ninu okun enikan ni okun it can be inside the sea as well ninu we Matthew chapter 17 ni verse 27 Jesus ran Peter lo sojo nigba to was stranded iyan ni pe omi le gbe owo re jade kamu meku okakanume sebo enikan ni ki le wa nde wo ni ki lo de laaro yi eyin ranse olodun te ngbo mi oje gba owo re tin be ninu omi bode enikan ni ki lo mi aye lokun eyan lo sa bi an ba so pe aye mi lama owo e tin be ninu aye inu omi Jesus ran Peter lo sojo oni lo eja to ba kokko munu okun la enu e owo nbe lenu e ko lowo yen se debe emi o ti e fe mo isin ni lo ki mo ibi owo re ha si olohun ba ngbo a gba jade ose yo le die to ro owo dandan gbogbo ba si se ndro be ni omo fowo support program nkan meji ni sanda mewa ko to so ri adua mi gba now e gbo owo ti won bo sinu eja afi bi Peter se lanu e wa ke eyin eja aye taleja enikan to ni taleja Jesus so fun Peter only if you follow me I will make you a fishers of men eyan na leja enikan ni woli kin lo wa de bayi eyan leja nigba ta ba nso ta lokun aye taleja eyan eyan to gbe owo re mi tin rin nu aye oni Jesus fi so oni lo lanu e ijin le ni mo fi han ogba irina bo ba ri nkan nu bibeli ko le se awon adu atenu denu ki sise olufe awon adua bi pe eyan mo kewi down afigba to ba to ri nu bibeli wa gbo eleyi to leju in to ba ti le foju ri nu bible won o be nikan kan da ko so bi omo se olodun to fun peter lowo lati nu eja ki soju saju oye na wo yen soke fi han awon orun eyin orun e wo mo fe kini enikan ni kini in to mu lo ki lo mu lo ebo wo ni kai kala babos ah ni Genesis chapter 22 Bibeli so nkan ni verse 13 won so nipa Isaac Abraham ti bi obe soke nje ko du Isaac lorun
ẹ̀rántí ìtàn yẹn mọ̀mọ́ mo fẹ́ kó jẹ́ olùkà bíbélì bí a student of the bible ó ti gbé ọ̀bẹ sókè ó ti fẹ́ pa ọmọ rẹ̀ isaaki ó ti fẹ́ dù lọ́rùn bíbélì ni olúwa kọ sí kàrà abraham má pa ọmọdé yẹn tajú ẹ̀ kán wonú pàǹtí tí ń bẹ lọ́ọ̀kan wonú gbósùrù yẹn ó rí àgbò kan tó ti fi ọrùn há sínú pàǹtí ọyá fà jáde instead tó fi pa ọyá pa àgbò ìdípò ọmọ rẹ ìyẹn túmọ̀ sí wípé àsọwọ́ èèyàn lè wà inú gbó bíbélì pè ní pàǹtí lọ́ka genesis 22 verse 13 àsọwọ́ èèyàn a máa wà nù pàǹtí ẹnìkan ní kí ni pàǹtí ó gbé tálíkà jáde látòrí àkìtàn ìyẹn túmọ̀ sí wípé àtàn ibi tó fọkàn sí owó sì jáde fún abraham àgbò jáde kàkà tí ó fi pa ọmọ rẹ instead ẹ ọlọ́wọ́ a máa sọ fún pé ọyá pa àgbò ìdípò isaac ẹnìkan ní kò yé mi ihun tí mò ń sọ ni wípé kàkà tó fi bọ́ sínú àgbèjà tí wàá fi há tí oníyẹ̀ yóò fi tutọ́ sí ọ tí ó fi gbẹ ìrànlọ́wọ́ bòmí àwa ẹnìkan níbo ìrànlọ́wọ́ bòmí ń bọ̀ god is going to provide alternative bó ṣe ṣe fún abraham gbogbo èèyàn yẹ yípo ní ìgbà mẹ́ta ẹni bàbá o alternative mama ní kí ni jọ alternative ìrànwọ́ bòmí ọfẹ́ pa ọmọ àgbò ni wọ́n fi dípò ẹ̀ kàkà tí kó ẹrù ẹ lọ sí ọ̀ràn yàn kàkà tó fi lọ ta aṣọ rẹ kàkà tó fi talẹ̀ rẹ kàkà tí ta létò gbójúlé ọlọ́run o ẹ ṣe báyìí ẹ fọwọ́ sí ẹnu kẹ wá ṣe bí ìgbà tẹ fẹ́ kí ìṣọwọ́ yẹn ọlọ́run o ìrànlọ́wọ́ bòmí àwa ẹnìkan ní wòlíì èmi mọ wọn rán mi sí ọ láàárọ yìí ni gbogbo tó ń gbọ́ yìí mi ọ̀sà dédé wá daṣọ arúgbó ọjọ́ lónìí lọ sọ fún ọ bẹ́ẹ̀ gbogbo ìwọ tó ń sunkún tó ti di ẹrù lẹ̀ ó di ẹrù yẹn lọ́ta o ìrànlọ́wọ́ bòmí ń bọ̀ ọlọ́run ló ní kí n sọ bẹ́ẹ̀ you will not sell that house you will not sell that car you will not sell that cloth you will not sell your phone ó ní ta fóònù ẹ kó lè bàá fi jẹun ọlọ́run wọ́n rán mi sí ọ ni bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè àgbò táàfin dípò àìsíkì rẹ inú gbó bi tó bá wà mo ní kọ́ jáde lójijì ìrànlọ́wọ́ bòmí mò ń sọ bi tí owó wà mò ń sọ bi tí owó wà ọyá mú owó dání wà ní ìwo owó ò ní já mi ń tàn mọ́ gbogbo bi tí owó fi mí sẹ́lẹ́yàdé mò ń lọ ná iná àpàkọjá ń bẹ̀ ẹ̀yin èèyàn ọyá fòkè ní ìgbà méje ọyá gbéra 1 2 3 4 5 6 and 7 wà ké mi ò tún ráhùn owó mọ́.

0: lóni ojo aje gbogbo eyin te gbo Olorun gbo mo nlo Jesus City emi Oluwa ni ka pin siba siba gbogbo eyin te ba nbo ni aro kutukutu ni kini kan sele emi Olorun ran mi nse si awon eyan kan at least bi gbogbo eyin o si nbe awa bi 25 ajo yipo laaro yi o ni ka yipo bi osu tin tan tan wonu baba ba lo ni igbaradi fun wole odekunle Epaphras birthday fun birthday mi to nbo ati youth convention 2026 arise and shine a pade gbogbo omo Olorun pata ki se youth nikan gbogbo eyin te ba ri opportunity e pade Jesus nu aye mi ni Jesus City laaro yi ago mesan gba ti o ba fi di 11 a ku nbe o ni ka yipo lekan soso pepe yo pon mo laaro yi ilukilu to ba wa te ba ti de iworod e wo moto to nlo straight si koyi tabi si ikiri eleve so ni yana koyi pe ba nbo latona osun ondo eleve so kale ni yana koyi Jesus City le ti de yen e to wa daju laaro yi iwo to ba nbo lati ona iworod e le wa si church e ri moto wa ohun won bi awon moto yoku won a gbe ode Jesus City
1: now ibo won to le gbowo e pamọ si mama eke owo mi da na jumo owo tin be lo e wa kigbe owo mi da njo je mo pe your money can still be hidden in the hand of money changers eni kan bi ibo a le fowo e pamọ so wa won ni pasiparo awon paro I mo yo owo tin be lo wa won ni pasiparo o le yin pension afi gbodo kigbe o ni wo mama ifi gbodo gbadua won a mo jiro owo yin owo to ye won gbe fun yin won a mo fi sowo nbi kan enikan dagbe nu banki ti e a mo fi se business ti e emi owo mi o ni bodo hasi enikan ni se yen wa wa nu bible ha oya ninu we mark chapter 11 eje nkan verse 15 bibeli so nkan ninu we mark 11:15 o ni won si wa si Jerusalem Jesus si wo inu temple lo o si bere si le awon to nta ati awon to ra ni temple jade wa gbon to so o si tari tabili awon ni pasiparo owo danu ati ijoko awon to nta eyele o mo lo bi table won asa awon ni pasiparo na ti ni table ki won bi nse won gbe kale won bi nse pasiparo owo owo awon omo olomo won wa nso di pasiparo iyan tumo si pe won gbowo egbon faburo won gbe taburo fegbon won gbe ti ya le fun yawo won da lurupo mo sapa wahala ni owo oja re nbe lowo enikan bayi awon ni pasiparo ti gba awon kan si nbe awon kan ti en gbowo lo re awon ti en lawon bo se owo o ni mo fi nso gbogbo eyin te nwo owo to so ipo fe sogun dogoji owo re nlo re awon mo yawu to wo won ba te owo eniyan olonu e wa nawo mejeji soke eyin o pasiparo e gbaro oluwa e ju owo mi le o gbo nti bibeli so ninu iwe Matthew chapter 21 verse 22 oni gbogbo nti eyin ba so ninu adua e gbagbo pe ti rigba whatsoever you say in prayer believe that you have received it eyin wo le gbagbo pe owo lo se mo so bi ti owo re hasi e ke baba mi atolorun mi dide ni ko gbadua mo gbagbo ninu re pe lose o lose yi ose yi baba mi ibi owo mi hasi fina gbajade Jesus Christ went to the temple to deal with the money changers o lo sinu temple o lo gbogun ti awon tin fowo se pasiparo enikan ni why to lo se yen njo je mo pe there are some money that belong to you but through the occultic means they have exchanged it nipa lukoro yi ona jibiti ati agbara ogun won ti gbowo lo re enikan ni mi ti e mo ti mo jowo pare lo mi agbara tan ni oni mo fi so emba ti le dake ntin se oba dake that's why la ro kutukutu ojo monday mo so tele si owo lowo re we are not going to ni fi se awewa
2: baba mi o e se wo mo wa si toga isa won se yin pe mi o isa won yin ko ri gba je o mo wa si iwa orisun ba re le ni ta ti se program ni first square be se lo ta mo de yi po church yen ni pe yin pe mi o oga mi de so wo osun me fa si mi to ti promise mi lati bi o si lo so bi meji o de so o de ti so si mo ti so da lo ti mo account ni gangan e se o baba mi o olorun ma ti se ranse yin leyin o e se jo sa
1: kin to ma lo n ba tun so bi meta si ibi to wo re wa now wa won o le meji ti en kan mo Jesu won ko le kan lagbadu won kan kan ni aposi won kan ma agbelebu pelu Jesu kini di ki lo de ti won kan woli kan mo lagbe otun ki won kan woli kan mo lagbe osi won mo mo kan Jesu laarin o le meji awon o le to ji owo re niyan o lo je ki Jesu oku ki won kan pelu e won kan o le meji lapo to ati lapo osi mo Jesu enikan ni kini re wa ko wa in to ko wa ni wipe injo je mo pe o wo le yo lo si won ti kan emi osi re o le meji tin ji owo re won ti kan ma gbelebu pelu Jesu lojo to ti pe iwo ni
3: what Jordan 105 FM
1: did they we are ah ah won ti ko le won ti keyin te ji owo mi ki lo de ti mo ra won owo olufe enu ere yi enu eni la fi ko meje mo duro ninu jibujibu ase gbogbo bi ti owo re ha si gbogbo bi ti owo re wa lati iseju yi lo mo ni ko jade wa o le ti won kan mo tun atosi Jesu won ti ku won o si jima o le to ji owo re gbodo ku ni owo ti e gbodo jade oya wa nawo siwaju nawo yen siwaju owo mi jade lo se yi owo awon omo mi jade lo se yi mo fe sise oluwa o mo fe so ida mewa o mo fe so re adua mi gba mo fe ta woli mi lo re owo mi jade lo se yi mo fe sanwo school awon omo owo mi o jade wa o mi gbodo raun eyin obi e mura o
4: ẹ̀rọ jáde ẹ̀ka àárọ̀ o jáde èmi náà ti jìfà o ṣe rántí program dá ṣe anyways ọlọ́run gbé ọ̀nà ó gba ọ̀nà ẹ̀bùrú ó fi ṣàánú èmi náà jìfà lóyìnbó ló bá dẹ̀ di week tá a máa nú ẹ̀yìn náà ni o lọ́wọ́ dẹ̀ ní lẹ́tà mi tẹ̀lé gbogbo ní lẹ́tà náà mọ̀nà ó máa ní lẹ́tà pé wọ́n ti mú wọn láti jẹ tàbí aláyè ìjẹrin náà pé ìgbà tí máa já lẹ́tà ló bá di tax refund bàbá mi ìgbà tí máa já £700+ tax refund owó tí mi expect inú ìrìndínú yẹn mò ń ṣe lọ́wọ́ mo lọ sán sí wọ́n ní ká lọ sán sá kántì wa mo lọ sán post office bí etu ìdíjọ́ kejì bí ilé tí mo ti kó kúrò ní cardiff níbọ̀ ìkọ̀jì pè mí ẹ̀ pé à sista roda ẹ mà ní kíní tax reform ní ege mo ní bá mi post nígbà tí mo tún níyẹn náà over £400 bàbá mi mo ní kílódé mi nìkan láàrin ọ̀sẹ̀ kan èmi náà jí fa ọmọ jí fo òyìnbó mo gba tax refund mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ I'm so happy because owó tí mo expect mi owó tí mo expect mi bàbá mi inú mi dùn lọ́wọ́lọ́wọ́ báyìí I'm going to pay my tax my tithe immediately my soda mi wa mi immediately sir ẹ ṣe gbogbo dúpẹ́ thanks for your prayers and your support ẹ ṣe gbogbo sir.
1: Ìjọba jẹ́ mọ̀ aṣọ Jésù olùgbàlà di tálíkà kí ìwò lè bá di ọlọ́rọ̀ ìyẹn ni pé a ní bàbá ń gbẹ́jọ́ tó ti di tálíkà òun ni Jésù fi yàtọ̀ sí olórí ẹ̀sìn káàkiri gbogbo ayé òun ló kú tó sì jíǹde mọ̀mọ́ fàyè rẹ fún dádì ẹ̀ fàyè yín fún kí jìnlẹ̀ ó lè bá yí ọ ó ń jí ọmọ lì a gbọ́dọ̀ fi fájà owó tí ó last ìwọ máa sọ owó tó jáde láti inú Jésù ni gbogbo ẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá láàárọ̀ yìí àtẹ̀yin tẹ́ fẹ́ san ọrẹ àdúrà mi gbà dọ̀ ran prógráàmù yìí lọ́wọ́ olùfẹ́ ká lè bá a ṣe prógráàmù yìí dáadáa lọ́sẹ̀ yìí àti bọ́sí táìmù tá a fẹ́ sanwó prógráàmù yìí lórí afẹ́fẹ́ generally so ìwọ tó bá lè support pẹ̀lú tó bá dáa kò lè gbé kò sí tó ṣe tó rá èmi lè fi gbogbo ẹnu sọ ọ̀sẹ̀ yìí máa bú sẹ́rìn ẹ kígbe ọ̀sẹ̀ yìí ìrànjú mọ́wọ́ ẹ̀ máa bú sẹ́rìn kówó kọ jẹ fún ọ in Jesus name account number church leléyìí 2017 4290 mọ kọlẹ 47 mú báyìí kọkọ 2017 4290 47 comfort life mission international ni account name first bank náà ni account church nìyẹn bọ́n bá ṣe ń wọlé ó ń lọ rédíò ọlọ́run ọba ń gbọ́ ṣé tiẹ̀ ká lè sọ nípa tiẹ̀ pé ó ṣe wọ́n tó lè ṣe.
0: Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ṣé ẹ rí ní àárọ̀ yìí ẹ mú omi bọ́tù kan wá ẹ mú pàdé mi lórí Facebook YouTube àti TikTok bá a ṣe ṣé nìyẹn ọ̀dẹ́kúnlé Epaphras bàbá mi o. Ìwé Rome la sí lónìí láti chapter 1 títí wọ chapter ìwé Rome chapter 1 títí wọ chapter 10 ọ̀la láparí ìwé Rome lágbára ọlọ́run.
1: Ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí ẹ̀kúnlẹ̀ wọ́n ní sọ gbólóhùn nǹkan ni kàn gbé ọwọ́ méjèèjì lórí òní wọ́n bí ọ wàá yí olówó ó sì tún déjọbọ ọ̀run. In Jesus name happy birthday long life and prosperity. Ẹ̀yin tẹ́ ẹ̀ mark wedding anniversary tí ẹ̀yin náà ẹ̀kúnlẹ̀ ẹ̀yin oníbẹ̀ẹ́dì ẹ̀ dìde mọ́ pàṣẹ ki idile yin o rowo saye ke rowo logba in Jesus name as it to make heaven happy wedding anniversary in Jesus name gbogbo eyan mo lo fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin. You are blessed. It is worth it.
5: From Lagos, this is
6: Jordan.
7: 105.5 FM. This is Jordan 105.5.
8: Station with a voice for entrepreneurs.

0: Hallelujah!
1: Hallelujah!
0: Ẹyin jẹ́ sùlógo. Ọba sọ̀rọ̀ máyẹ̀.
1: The one who speaks and he comes to pass.
0: Ọba ṣẹ̀kan máku.
1: The one who never fails in his duty.
0: Onílé káyàkáyó.
1: The one that beats all.
0: Orúkọ rẹ̀ ni mo wọlé sórí
1: ètò. He never enter into this program.
0: Òní ni Monday.
1: Today's Monday.
0: Gbogbo ayé ti mọ̀.
1: The whole world knows.
0: Pé lọ́jọ́ Monday.
1: That on a Monday like this.
0: Bàbá Tọ́rítì àwa gbàdúrà.
1: Bàbá to be sure to come and pray for us.
0: Gbogbo èèyàn máa mú owó dání.
1: People will have money with them.
0: Wọ́n sì máa gbé iyọ̀ dání.
1: And they will carry salt.
0: Ọjọ́ ìbùkún lè ní.
1: It's a blessed day.
0: Àánú kan wà.
1: There's a type of blessing.
0: Tó máa ń ràn yàn lọ́wọ́.
1: That helps people.
0: Màmá.
1: Mami.
0: Ẹ tẹ ọwọ́ o.
1: Spread your hands.
0: Mila Kadúzia.
1: In the name of Jesus.
0: Ohun Olúwa jáde.
1: Hear the voice of the Lord.
0: Sí ìgboro.
1: Unto the town.
0: Lẹ́nu wòlíì aláṣẹ.
1: Mo
0: gbàdúrà.
1: I pray.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week.
0: Wà á rí ìrànlọ́wọ́.
1: Amen. You will receive help.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week I say.
0: Wà á rí owó.
1: You will receive money.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week I say.
0: A ó gbé ọdìjẹ.
1: You will be lifted.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week mommy.
0: Angẹ́lì oríire.
1: Angel of goodness.
0: Yóò bá ẹrin.
1: Will journey with you.
0: Òní ni Monday.
1: Today's Monday.
0: Gbogbo tó bá fọwọ́ rẹ kàn.
1: Everything you touch.
0: Ó máa mú ire wá.
1: Let's bring you goodness.
0: Òní ni Monday.
1: Today's Monday.
0: Gbogbo tó promise.
1: All those that promise you.
0: Wọ́n máa fulfill.
1: They will fulfill it.
0: Òní ni Monday.
1: Today's Monday.
0: Gbogbo irúgbìn tó ti fún.
1: Every seed you have sown.
0: Ìlágùn rẹ.
1: All your sweat.
0: Yóò mú èrè jáde.
1: Will change the world.
0: Òní ni Monday.
1: Today's Monday.
0: Gbogbo tó pè ní delay.
1: That thing called delay.
0: Kò gbiná dà.
1: I fire.
0: Jẹ́ gbàdúrà.
1: Let me pray.
0: Lónìí.
1: Today.
0: Angẹ́lì ti ń jẹ́ ìbùkún.
1: That angel God bless
0: you. Kò jíṣẹ́ fún ọ.
1: May the minister to you.
0: Láti ojú kan tó wà.
1: From that stagnant
0: condition. Àṣẹ tẹnu mi jáde.
1: I got it from my mouth.
0: Àgbéyọ̀ dìde.
1: You are gifted.
0: Lónìí Monday.
1: Today Monday.
0: Owó.
1: Money.
0: Ọlá.
1: Wealth.
0: Ọrọ̀.
1: Health.
0: Mo darí ẹ̀ sọ́dọ̀ rẹ̀.
1: I get it to you.
0: Mo wọ Psalm 23.
1: I enter to something.
0: Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ̀. O ò ní sáláì ní. Ní ọ̀sẹ̀
1: yìí.
0: Olúwa yóò mú ẹ dùbúlẹ̀ ní pápákọ̀ tútù. Yóò mú ẹ lọ sí òbí dídákẹ́rọ̀. Yóò tu ọkàn rẹ̀ lára. Yóò mú ọ lọ ní pọ̀nà òdodo. Nítorí orúkọ rẹ̀. Láti òní lọ ìbùkún ni fún ọ. Mo wọ Deuteronomy 28. Ìbùkún tó bá ń jáde. Ìbùkún tó bá wọlé. Ìbùkún fún ọmọ inú rẹ. Ìbùkún fún iṣẹ́ rẹ. Olúwa yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ìwọ́ máa ń wín ni. O ò ní tọrọ. Wà á máa gòkè. O ò ní lọlẹ̀. Mo padà sí Psalm 1. Ìbùkún ni fún ìwọ ọkùnrin náà. Tí o rìn ní ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀. O ò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Dídùnú rẹ̀. O wà ní òfin Olúwa. Ní inú rẹ̀. O ń ṣe àṣàrò. Ní ọ̀sán àti ní òru. Ǹjẹ́ ní wíìkì yìí. O dàbí igi tí a gbìn sí etí ìpọnù. O máa so èso ní àkókò rẹ̀. Ewé rẹ̀ ò ní rẹ̀. Gbogbo tó bá ti ṣe ní wíìkì yìí yóò máa ṣe
1: déédéé.
0: Bó o bá ṣiṣẹ́, wà á jèrè. Tó o bá dáwọlé, yóò yọrí. Tó o bá gbàlérò, yóò ṣeéṣe. Mo wọ Psalm 24. O ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ayé àtàn tó tẹ̀lé. Ní wíìkì yìí, gbogbo tí Olúwa dá yóò sin ọ́. Tó bá jẹ́ Olúwa lónìí wọn, àṣẹ ni mo pa fún wọn, àti áńgẹ́lì, àti ènìyàn, àti owó, àti ọlá, àti ọlà, àti olóore, àti aláàánú, kí wọ́n sin ọ́. Ìbùkún yóò sin ọ́. Afẹ́fẹ́ ìlà oòrùn, afẹ́fẹ́ ìwọ̀ oòrùn, gúúsù àríwá, kí wọ́n gbére wá. You will not be stranded. You will be here. This week, you will be here. More for Gada. Mo fò gédé.
1: I go straight.
0: Mo lọ sí sàlẹ̀ garaga.
1: Down, down, down.
0: Ó ní ẹgbẹ́ orí yìí sókè. Ẹ̀yin ẹnu ọ̀nà.
1: Oh, ye gates.
0: Ká gbé sókè. Ẹ̀yin ilẹ̀kùn
1: ayérayé.
0: Orí Psalm 24 náà ni mo wà. Gbogbo ilẹ̀kùn.
1: Every door.
0: Tó ti tì mọ́.
1: Shout against
0: me. Ní wíìkì yìí.
1: This week.
0: Kó máa ṣe. Àwọn ilẹ̀kùn ìrànlọ́wọ́.
1: Those doors of hell.
0: Kó máa ṣí. Kó sí fún ọmọ rẹ̀. Kó sí fún iṣẹ́ rẹ̀. Cause if you are
1: every door,
0: Mina Asada, Mokpasha,
1: I decree,
0: Ileku America, Ileku
1: America,
0: Ileku Canada, Ileku UK, Ileku, to Jasinu Anu, Ileku Asorok, Ileku
1: Political
0: Door, Financial Door,
1: Business
0: Door,
1: Open
0: Wide, Nagabalezwa, Orore Ni Mokbemi,
1: Tori
0: akope oro yo gbodo ku lenu mi won ti n ba ti le ma so lojojumo oro yi yo mu ke serere be ni so ni we ofin yo gbodo ku lenu mi inu e ni ki ma sasa o loje n gbe oro wa ba Psalm 121 mo wonu e lo emi gbe oju mi sori oke wa ni bo
1: iran
0: lowo yo ti wa ni week
1: yi
0: ni tori pe ti re gbo mi
1: because you can hear me.
0: I don't know lowo mi madale kiwa I don't know lowo I don't know lowo I don't know lowo gba iran lowo gba iran lowo gba iran lowo gba iran lowo gba iran lowo gba iran lowo awon olori ayanmo
1: don't destiny help us
0: awon abani gberu
1: don't help you carry your
0: load abani reru ogbo
1: don't help you to that
0: won ran lowo
1: we help you
0: to ba lowo ju
1: you move forward
0: wa riran lowo to ba lo seyin
1: come backwards
0: wa riran lowo ni owo otun
1: to your right
0: iran lowo ni owo
1: iran
0: lowo gbogbo to ba ti
1: fa
0: eniyan yo pese
1: e
0: in the name of Jesus eru lo reru oba me delege duaza adabaru agede oku jesu gbodo wole eni ni boji eni ni posi lo gbele eni eleni loru agbelebu si jesu oluwa ni o en ti o bere ru aye re oluwa o pe wa farao lo ni te ṣùgbọ́n Joseph ló làṣẹbẹ̀ ó ló ń pàṣẹ gbogbo oúnjẹ àti ọ̀rọ̀ ìlú ẹni tó tààrẹ dìde lọ pàdé ẹ lọ́sẹ̀ nígbà tí Mephibosheth ti ń bẹnu gbó Dáfídì jìyà ìtẹ́lọ́wọ́ ó sáré láti gbé ìtẹ́ dìde ìgbà Dáfídì dé tẹ́ ó pẹ́ Mephibosheth wọ́n jẹ jẹ oúnjẹ ìtẹ́ ni abalẹ́gẹ̀dúà ẹni ti pọ́n mi ẹ̀tàn ti a ni ko wa mu
1: eni
0: ti si ọbẹ ti ẹtan ti a ni ko wa jẹ eni ti doke ti a ni ko ma bọ oh my god ọjọ awẹ mose atọjọ aduwa mose oni joshua fi dide balẹ kadabarua eyenemezua efale gada eni to ma fọwọ rẹ fa ọ aso ẹmọ wọn o di majẹmu o de didi o di a. Ojo awe elija ojo ajo elija o le elisha fi dide o en to ma tare dide ni week yi lo pade o ni dase o ni daye pe pade olore pade alaanu pade ranlowo o n gbe mi ninu ni o ti mi torotoro tede tede tase tase wa wa lakakale badalizia rubi aza kakadabalu o ẹjẹ mẹrua ababadodo mi alegede jẹ negeru aga pẹlẹdẹduaza mẹruaza gbogbo gbèsè tó n san ọrùn kanṣu ẹ mo wọn má jẹmu ti ọ ṣé ìwọ ni àkọ́bí àbí breadwinner ó yà tẹ́rì ẹ sí mi ó di genesis 27 ní verse 29 láti òní lọ máa ṣe olúwa àwọn arákùnrin rẹ kí ènìyàn máa ṣe ọ. Kí ọmọ ìyá rẹ kí wọ́n tẹríba fún ọ ó já sí ìbùkún ọ̀rọ̀ rẹ dayọ̀ ogo rẹ dìde òní ni mọ́ndé ibikíbi tó yìí bá dé ẹ sọ fún alára ẹ sọ fọkùnrin ẹ sọ fọkùnrin pé ní Lagos
1: state
0: èmi wòlíì Samuel Adébáyọ̀ Òjó mo máa wà ní ìlú Ìkòròdú ní alẹ́ òní o ọ̀rọ̀ ń gbé mi nínú o. Gbogbo itẹ wa káàkiri àgbáyé ẹni pè mí wípé kí n bẹ̀rẹ̀ àdúrà kan ní gbogbo àṣálẹ́ ní aago mọ́kànlá gẹ́rẹ́gẹ́ yàyàyàyà bàdàrúzíà kadaba enemeruza belu agada bokwemba mo Facebook page wa ati YouTube
1: and are you ema
0: every 11 p.m. ni a man se pade me
1: ele
0: ti wa fe yato mo mama wa live lati wa sure o
1: oh
0: wa si YouTube wa
1: you come to YouTube
0: ori oke ogo official oh wa si Facebook wa Prophet Samuel Adebayo Jo baba authority tabi ko lo sori TikTok
1: you go to TikTok
0: authority underscore Ojo
1: ba hear this
0: nili la wala
1: you will break through
0: wadide awon radio wa
1: all our radios
0: be Melody FM
1: 107.7
0: amagbe live eloi to wa ni badan amagbe
1: live
0: okay but 100.7 Melody amagbe
1: live.

0: ìdánilẹ́kọ̀ọ́ àti ìsọjí aago mẹ́sàn àárọ̀ sago méjìlá ọ̀sán márùn ìrọ̀lẹ́ sago mẹ́wàá alẹ́ ọjọ́ wednesday àkànṣe ìsìn àánú laago mẹ́sàn àárọ̀ sago méjìlá ọ̀sán tí ìsọjí máa wáyé laago márùn ìrọ̀lẹ́ sago mẹ́wàá alẹ́ ọjọ́ thursday ni prophet and prophetess day ìdánilẹ́kọ̀ọ́ àti ìsọjí praise night laago mẹ́wàá alẹ́ ọjọ́ friday dárọ̀ ọjọ́ kejì ọjọ́ saturday 29 ni church sanitation àbẹ̀wò sí orphanage home àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sunday 30th of august 2026 laago mẹ́wàá àárọ̀ gangan ni thanksgiving tí ọjà bàṣá máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ laago méjìlá ọ̀sán Queen Janka Janka Lumbombe, Royal Father of the Day, His Royal Majesty, Oba Adeleye Abatan, Olopeki of Opeki Kingdom, Mother of the Day, Dickiness Prophetess Fumilayo Julius, Lati USA, Alaja Opeyemi, Post Shepherd, Venerable Superior Yemi, Shogbeson, Olukede, Assistant Venerable Superior Evangelist, Oluwasegun Ladipo, Olusho America, Fun Itoni Tabi Ebi Adura, 08045314919, Jesu, Yoma Reti Yu.
1: Value. Innovation. Radio has never been this excited. This is Jordan 105.5 FM.
2: Your favorite tunes are just a click away.
3: You feel it?
2: Jordan FM. Listen now and turn up.
4: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni ènìyàn díẹ̀ rí tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì fitfly tó bá súnmọ́ ẹ mọ̀ pé fitfly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn o.

0: kíákíá sí nǹkan tí mo ṣiṣẹ́ fún ìfàtẹ́ ìsọni, ṣùgbọ́n mo á gbàdúrà ìtọ́jú bẹ́ẹ̀ lọ kọ́lọ́run, mo ti jẹ́rìí báyìí kọ́lọ́run ní ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún mi. Bàbá ìṣe o, ẹni wòlíì mi jọ́, mo ti bá yín pàdé ni mo ti láláṣì mọ́. Happy New Week sir.
1: Fàdíyẹ Kálọ́sọ, ẹ̀mí mi ti ní ẹ̀rí o. Ẹ̀rí mi orúkọ mi ni Ọlábànjí láti Ìṣòro. Ní ìjọ Monday tó lọ, 1-3. Tó bá fẹ́ sanwó àpẹẹrẹ ìgbàgbọ́ mi tí mo ń báyìí láti lọ Saturday. Yóò wá pọ̀ lọ́wọ́ mi, kò sí kankan ní ọwọ́ mi. Láàárọ̀ Monday, owó tó wá bá àkáǹtì mi jí was 500. Mo wá fún àwọn sẹ́ńdẹ̀. Mo yẹ sẹ́ńdẹ̀ fún òkú ẹ̀yàn kiri. Mo ṣáà dúró, kò sí anything. Mo débi iṣẹ́. Mo yẹ ń débi iṣẹ́ báyìí, mo yẹ kó mo ló ń débi iṣẹ́ mi. Ẹni tí màá kọ́ pàdé ọkùnrin ni. Ìgbà tí ọkọ̀ gbígbé ni pé ṣé mo ti jẹun. Bẹ́ẹ̀ mo ń gba àwọn ìtorí pírẹ́tì kan wájú mi tó wọ́n fẹ́ ṣe. Mo wá ń gbọ́ ẹ̀pẹ́ kọ́lọ̀ ń jẹ́ kọ́kẹ́ ti yìnbọn ṣe. Ìjì lọ gbé mi gbà wọ̀n, wọ́n ní mi ti jẹun. Ó bẹ̀ wọ́n mi lọ, ó gbé oúnjẹ jáde fún mi. Ó tún jáde, ó tún wọ́n mi lélo ẹ̀gẹ́. Ó ní tí mo tó bá dọ̀sán kí mo fẹ́ jẹ. Mo ní kò sí. Ó tún lọ ka owó mi. Ó wá tún dìrọ̀lẹ́, ó ní kí mo tún fẹ́ jẹ. Mo ní nǹkan tí màá ṣe jẹ ṣe wà. Ó wá tún lọ kó èso, ó tún kó fún mi. N tó yà mí lẹ́nu kìíní tí mo ń sọ yìí ni pé mi gbàgbọ́ mi ní fi ọkàn sí nǹkan kan rárá. Ní èmi Monday, èmi yìí na ta parí prayer ta ṣe lálẹ́ yìí. Adúlù pápá ni mo jẹ́ ronú mú ilé rí owó àpẹẹrẹ ìgbàgbọ́ fún láti lọ Saturday. Mi ìlú ọ̀kan lọ́sùn mọ́kà mi wà bẹ́ẹ̀. Ní èmi yìí, àtọ̀tún àtòsí láwọn ẹ̀yẹ ń gbòm lówó yẹn. Mi ìlú ń gbòm lówó yẹn. Mi ìyìn sán o, kò yẹ kí mo ti sán o. Bẹ̀rẹ̀ ọkàn mi wà bẹ́ẹ̀ láti sán. Báwọn ẹ̀yẹ ń gbòm lówó, wọ́n ṣe ń gbòm lówó yẹn. Ó wá jẹun tó wá yà mí lẹ́nu gidi ẹ pé káyẹ kí mo sán. Bí mi ń lò ó wá dùn mí pé mi ti rèé sán. Bàbá ìpè yín dájú. Orúkọ Jésù agbóhùn ilẹ̀ di orúkọ Jésù.
2: Ní Káránsà, àpò ojúmọ́ ìṣe èmi náà ti lẹ́rìí bàbá mo dúpẹ́ o. Nígbà tá a bẹ̀rẹ̀ oṣù kẹfà yìí tó jẹ́ oṣù kẹjọ tó jẹ́ pẹ̀lú oṣù fà fún wa, mo dúpẹ́ pé mi náà rọ́wọ́ Ọlọ́run o. Torí pé gbogbo oṣù kéde táàmì èèyàn lẹ́rìí wọn, èmi náà san ọrẹ ìdí mi náà lẹ́rìí, mo wá dúpẹ́ pé mi náà lẹ́rìí. Nígbà tá a san tọ́jọ́ pé ọjọ́ kẹfà tó rọ́ndì wà ní mo ti san gbogbo 6,000 tèmi. Ìgbà tó jọjọ́ keje bí ọmọ mi kan ṣe pè mí nù, ó ṣàṣẹ́ǹdì 80,000 sí mi. Mi ì ṣègbárú ẹ̀ rí, mi ò kan fún mi 5,000, 10,000. Bá ṣe máa ń fún mi nù, tí wọ́n bá fún mi lówó nù gan nígi báwọn fi ra nǹkan. Tó wá jẹ́ tèmi pé àwọn kan gún mi o, wọ́n fún mi ní 80,000. Ìgbà tí mo tún wá sí ìsinjọ́ Sunday, ta n tẹni ká fún 1,000, mo jáde mo san 1,000. Ìgbà tí màá fi dé alákíá bọ́ ṣe pè mí nù pé kí n pàdé àwọn bó tún ṣe fún mi 20,000 nìyẹn o. Ó tún di Monday rẹ̀, mami iṣẹ́ nídi solar fan, mo nídìí ẹ o, bó tún ṣe fún mi ní solar fan nìyẹn o. Bàbá mo dúpẹ́ mi náà lẹ́yìn torí mo sọ pé oṣù eléyìí tẹ pè ní oṣù fà. Kémi náà lẹ́rìí ni o, bàbá mẹ́lẹ́rìí. Iná 1-2-3 kémi náà wà lára wọn. Ìdí rèé tí mo fi sọ ó pé èmi náà lẹ́rìí o. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ ṣe tẹ̀ ń jẹ́ bàbá fún wa o.
3: Ẹyin náà gbé ọwọ́ méjèèjì sórí sọ pé

0: Olorun fún mi kí ẹyẹ mi lè dá yẹyẹ.
1: Sọ pé Olúwa mi.
2: Olúwa mi.
1: Ayé mi nílò ẹ̀rí.
2: Ayé mi nílò ẹ̀rí.
1: Olúwa jẹ́ ẹlẹ́rìí lọ́sẹ̀ yìí.
2: Olúwa jẹ́ ẹlẹ́rìí lọ́sẹ̀ yìí.
1: Mo fi ọ̀rẹ́ mi ra ẹ̀rí ni.
2: Mo fi ọ̀rẹ́ mi ra ẹ̀rí ni.
1: Olúwa jẹ́ ní ẹ̀rí.
2: Olúwa jẹ́ ní ẹ̀rí.
1: Jẹ́ ká ẹ̀rí mi ó tayọ.
2: Jẹ́ ká ẹ̀rí mi ó tayọ.
1: In the name of
2: Jesus.
3: Àwọn kan bèrè pé báwo la ti máa lo ìgbálẹ̀. Kí ló máa fi ṣe? Lẹ́yìn àdúrà yìí, omi yẹn ta yà sí mímọ́, ó wù ẹ̀ ni. Iyọ̀ ẹ lè fi sómi ìwẹ̀. Bẹ́ẹ̀ sì ni o lè fi sí ọbẹ̀. But ìgbálẹ̀ yẹn lọ dàgbùn síta pátápátá. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà gbogbo ipá àti agbára. Ogun ènìyàn tó lóòní jéèyàn lórúkọ Jésù ó yẹ kó wọlé. In the name of Jesus.
1: Mama kan sọ ẹ̀rí kan ó dẹ̀ bù sẹ́kún. Ẹ̀rí láti òrónú pọ̀ lè ṣẹlẹ̀ láyé òun ó dẹ̀ ṣẹlẹ̀. Ẹ̀rí kan bẹ tó máa sọ mẹ́sẹ̀ yìí tọ́gbọ́n tó bá ń sọ omi adẹ̀ máa já lójú omi ayọ̀ ni. Lórúkọ Jésù ti Nasareti ní ọ̀sẹ̀ yìí wà lẹ́yìn ayọ̀. Gbogbo bi tó lọ pátá lọ́sẹ̀ ọlọ́wà pa ọmọ. Àbò dájú. Ogún ò lè jà ọ. Ìlérí àṣẹ fún ẹ. Ẹ lọ rí kẹ́bọ̀ rí. Ẹ ó dẹ̀ bẹ́ẹ̀ rí wá. Jésù Olúwa wa. Lọ́kọ́ sílẹ̀. Má gbàgbé. On Friday ọ̀sẹ̀ yìí gbogbo bi tó bá wà. Wọ́n ti máa mo bí wà sí ṣe ìrìn àjò ẹ. O gbọ́dọ̀ mọ̀ sí programu yìí. Àkànṣe ni àwọn àdúrà yìí. A máa gba àdúrà yìí. A gbà wọ ọjọ́ Friday. Tó bá wá di òru Friday, o máa wá lọ káì. Tí n bá sọ pé nǹkan le, mi ò fi ṣàwádà. Programu àkànṣe ni. Ìyìn tó bá ná ẹ jẹ́ ó ná ẹ. O wà nílẹ̀ Haúsá, o wà nílẹ̀ Ibo, o wà nílẹ̀ Yorùbá níyìn. In tó bá ná ẹ jẹun náà mo fẹ́ fojú kan ẹ báyìí ó nílò kó fojú kan wòlíì rẹ mo gbàdúrà lórúkọ Jésù ó máa tayọ wà dẹ̀ rógolo gbogbo ẹ̀yìn ọmọ náà tajọ lọ Jerusalem ẹ kú múra ó sì bá àwọn kan bí mi pé dáàdì ó sì bá ó bá tètè wọn náà ti wá di property deposit orúkọ ti wà registered lórúkọ Jésù ìlérí àṣẹ fún ọ. Wà á dẹ̀ sí ilé ọba. Wà á rógolo. Gbogbo ẹ̀yọ lọ́jọ́ bí òní oní wẹ́dẹ́ anifásùn ẹ wúra ànúgbà. Ọjọ́ ayọ̀ ní èyí ayọ̀ kó wọnú ayé ẹ̀. Kó wọ ìgbéyàwó ẹ̀. Wà á dẹ̀ sí ilé ọba. Happy birthday and happy wedding anifásùn lórúkọ Jésù wàrà ànúgbà. Yà wọ orúkọ àwọn celebrant tí ó wà bí. Number one Adéwùmí Túndé, happy birthday to you. Akinsaya Felicia, happy birthday to you. Àti Olúwa Lana Josiah, happy birthday to you. Lórúkọ Jésù ẹ̀mí gígùn ọlọ́run yọ̀ọ̀dà rẹ̀ fún yín. Ẹ ó dẹ̀ ra ànúgbà. Ògo yín á jáde. Ẹ ó dẹ̀ ṣe bí ọba. Ìlérí àṣẹ fún yín. Ayọ̀ rẹ̀ kó kún. Àpẹẹrẹ àbágbẹ̀rẹ̀ Olúwa kó yà sílẹ̀. Ògo rẹ̀ á jáde.

afẹ́fẹ́ tó fẹ́ lónìí afẹ́fẹ́ ire ni afẹ́fẹ́ ò ní fẹ́ kó má wo Akínyẹmí ara igi èmi á ríre ẹ̀yìn náà ríre lónìí o torí pé oríire ni ti ìrere ìrere ò lórí àgbẹ́rù kà oríire ni ti ìrere ire ọ̀tún ire òsì ire iwájú ire ẹ̀yìn ó di tèmi àti yín lónìí ẹ káàárọ̀ nílé tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi yìí o mo kí wa káàbọ̀ sórí àkọ̀tun ọ̀tún inú ìwé ìròyìn tòní ti ń ṣe ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù agẹmọ ti ń ṣe oṣù kẹjọ lónìí ọjọ́ ajé a ò rí ajé jẹun ebi ò ní pa wá a tó a ṣẹ́kù lágbára elédùmarè fún èmi àti yín ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ lórúkọ mi mc ìràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ mo kí wa pé a kú ojúmọ mọ tòní o ojúmọ tó mọ náà la fi ń jepo ilẹ̀ tó mọ náà la fi ń jẹyọ ojúmọ ò ní mọ kórógùn ó má roka ojúmọ ò ní mọ kẹsẹ̀ ó má rìnà gbogbo ibi tá a bá fẹsẹ̀ wa tẹ̀ láàárọ̀ yìí ire látẹ̀ lágbára elédùmarè torí pé tọ̀tún tòsí lẹ́yẹlé fi ń kóre wọlé ire ọ̀tún ire òsì ire olókun ire ọlọ́sà ó di tèmi àti yín o ajé a wá sọ́dọ̀ wa á rí pè ránṣẹ́ o ajé dákun dábọ̀ jà ní ọ lọ́wọ́ ni má jà ní ọ lápò má jà ní ọlọ́run oje á ní lápò ẹnu mi àgò àpò wa lówó wà ajé ó fi ilé wa ṣe bùgbé agbára láwùràbí ẹ káàárọ̀ mo kí wa ìkànnì alálùbáríkà jordan 105.5 fm náà la wà lóòrọ̀ tòní ọtún inú ìwé ìròyìn aláǹfààní láti lọ darapọ̀ mọ́ wa o lójú òpó tiktok níbẹ̀ gangan náà láti ń ṣe live ẹ ti máa láǹfààní láti mọ rí wa wò bí ìran láàárọ̀ tòní gbogbo ẹ̀yin tẹ bá ti wà ńbẹ̀ ẹ máa tẹ láìkì kẹ máa tẹ ṣíà kẹ máa fún wa ní gift kẹ máa bó sí así alápá bẹun torí wípé àwọn ìròyìn eléyìí ta kó wàtà láàárọ̀ yìí náà mo ti já lulẹ̀ bí àpò ẹ̀wà tí mo sì ti ré wọn lulẹ̀ bí àpò yèrè punch ń bẹ bí o tí mo máa punch ẹ̀ síta bákan náà daily post ìyún ìròyìn tí ń gbóná fẹlifẹli àti the nation plaza times náà ò gbẹ̀yìn bẹ́ẹ̀ má gbàgbé lẹ́yìn tá a bá máwọn ìròyìn tán abala àgbéyẹ̀wò ń bẹ bẹ́ẹ̀ o torí pé a ti bẹ̀rẹ̀ ìrìnàjò tọ̀sẹ̀ tuntun òní nu òní náà lọ́jọ́ ajé ajé òní fi wálẹ̀ sẹ́ ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin ò ẹja wọnú àwọn ìwé ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kínní wín sínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

0: ẹja bẹrẹ lati ọrọ eto awọn oloṣelu gẹgẹ bi iwe iroyin daily post bohun ṣe ti ta laaro toni won ni ẹgbẹ oṣelu all progressive congress apc won ni won jawe olubori be lo je wipe awọn mẹtala ti won ja alaga ohun na ni won jawe olubori o ti awọn ti won si je councilor tawọn to 171 ele ti won ni awọn ti won ṣe igbaradi ati idibo ni ipinlẹ ebonyi fun awon ijoba ibile ele ti won ni won se eto idibo re gege bi esi abajade idibo ele ti won ke jade ni ana tin sojo aiku sunday gege bi won se se ni alaye lati enu en ti o je alaga iyen fun ipin e fun eto idibo fun awon ajo eleto idibo ti e ka ti ebonyi na lo ti salaye o iyen patrick eyin ohun gangan na ni o kede na wipe alaga metala lo jawe olubori to si jade lati inu ẹgbẹ oṣelu all progressive congress nigbati awọn to to 171 ele ti won jade ti won jawe olubori fun ipo councilor ele ti won ni o waye iyen ni ibi ti eni to je patrick eyin ele ti o kede oro na ni ofisi awọn ajọ inec ele to wa ni ojuna onwe ni ilu abakaleke iyun na jade ninu wero yin daily post laaro eto gbona feli feli eba nibe lekun re the boys won ni agbarijopo iko alaabo ohun na ni won ni won ti se ifunmufile o awon afurasi ele ti won ni won fi ara pamo si awon agbegbe kan ele ti won pe ni ogbaru iyen ijoba ibile ogbaru ti won si ni won pa mefa awon afurasi ohun ele ti won ni ngba ti owo ija to fe ti o feju toto ele ti won koju ibon sira won gege bi won se se ni alaye won ni okan lara awon eleso abo ohun na ni ohun gbe mimi ninu ija ohun o ele ti won se ni alaye ti won si ni opolopo elomi na si se lese yanayana gege bi won se ni awon agbesumomi adaluru yi ele ti won ni won fi ija peta pelu ni ipinle anambra lo je pe won lo ero ti edugbamu ele ti won ni ohun gangan na ni awon afurasi ohun ele ti won ti ke sile gege bi iwe iroyin daily post bo se gbe jade laaro yi won ni awon eso alaabo fija peta pelu awon odaran afurasi ele ti won ni won fi ara pamo si ijoba ibile ogbaru ni ipinle anambra sugbon won ni mefa na lo bale ninu awon afurasi ohun latowo awon eso alaabo iyun na wa ninu iwe iroyin laaro toni egba change enu iwe iroyin daily post ẹni tí ó jẹ́ alága fún àwọn ìzálí tí ó bìdá wàká wa ìkàmátì sùnà ọlọ́run má jẹ́ yìí ni ó yọ láàárọ̀ jibuis náà ni wọ́n kó àkójọpọ̀ rẹ̀ jọ ìyún tẹ́ ẹ̀ bá fẹ́ kà bẹ́ẹ̀ mi ṣe sọ́hun jibuis ni wọ́n ń pè wọ́n tálẹ́ntà ń sọ sheik sanni yàyà jìgì òun náà ló ti sọ̀rọ̀ pé ẹ wo ẹ má fi lọ̀ mí o ohun tí ò ń ṣe tèmi ẹ má kó sí mi lọ́rùn ó lóun ò sọ wípé òun ṣe ìkórira àwọn ọmọlẹ́yìn kristi ó lóun ò kórira àwọn ọmọlẹ́yìn kristi ó ní gbogbo ohun tóun sọ ó ní kẹ ẹ má gbé ìgbékùgbé sí òun lọ́rùn ó ní ẹrù tí kì í bá ṣe òun àti ọ̀rọ̀ tí òun ò bá tí ò jáde lẹ́nu òun ó ní kí ọmọ aráyé gẹ́gẹ́ bí sheik jìgà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé níbi tí wọ́n ti ń ṣe ìgbéyàwó aláṣepọ̀ eléyìí tá a mọ̀ sí mass wedding eléyìí tí wọ́n ní wọ́n ṣe ní ìpínlẹ̀ kánò níbẹ̀ gangan náà ni ó ti ń ṣàlàyé o wípé chẹ́rí òun ò kórira àwọn ọmọlẹ́yìn kristo bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé òun ò sọ pé bóyá ẹ̀sìn islam òun náà ni ẹ̀sìn ẹyọkan tó wà tọ́lọ́run bà mí yọnu sí gẹ́gẹ́ bí ó ṣe ń sọ̀rọ̀ náà níbi ìgbéyàwó aláṣepọ̀ eléyìí tí a mọ̀ sí mass wedding eléyìí tí wọ́n ní wọ́n ṣe fún èèyàn tó 1500 eléyìí tí wọ́n ní wọ́n ṣe ní ìpínlẹ̀ kánò ìhun náà wà níwé ìròyìn daily post ìyẹn láàárọ̀ tòní ó mà ṣe ni láàánú ìwé ìròyìn kò fẹ́ sí ìròyìn tí ó gbé ìròyìn yìí láàárọ̀ yìí o bẹ́ẹ̀ náà ni wọ́n kéde wípé ògbóǹtarìgì àgbà òṣèré nì tí agbéròyìn wọn lọ́sẹ̀ tó kọjá pé wọ́n ní àìsàn jẹjẹrẹ ìyẹn taiwo azan tí gbogbo ayé pè ní ògògó ó mà ni wọ́n ní bàbá yìí ó ti jẹ́ ọlọ́run nípò gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbé jáde wọ́n ní taiwo azan ògògó òun náà ni wọ́n ní ọmọ rẹ̀ tí ó jẹ́ ọmọ rẹ̀ obìnrin èyí tí wọ́n pè ní kira taiwo òun náà ló fi àwòrán fọ́nrán kan síta ìyẹn lójú òpó instagram rẹ̀ ìyẹn lánàá ọjọ́ àìkú sunday nígbà tí ń ṣe láìfù àwọn fídíò irú táwa náà ṣe lórí tiktok báyìí báyìí o wọ́n ní níbẹ̀ náà ló ti kéde wípé bàbá òun o ti lo si ibi ti
1: you need at work all day every day till payday
0: ilu abinibi re o ele tin se ilaro ni ipinle ogun
2: this is the sweet and it's about to get all funky today
0: oni ago meta osan ojo aiku ana ojo keta lelogun osu kejo odun 2026 ni ogogo jade laye o leni odun 64 iyen 66 years leyin aisan jejere onipele kerin eleyi to nba afira o atejade ti agba osere omo bajide kosoko visitor lori isiku na o salaye pe ojo aiku ti ogogo jade laye na ni won yo gbe oku re de ilaro nibi ti won yo ti te ni ti won si se eye ikeyin fun ti won si se ni ojo ni oni ti se ojo aje saju isiku re ti yo waye laago mokanla aro yi ti se loni atejade ti jide kosoko bi kede ku ati isiku na o ka siwaju pelu ibanuje okan akede iku Alhaji Taiwo Azan ti gbogbo eyan mo si ogogo eni to jade laye laago meta osan ojo aiku ojo keta le logun osu kejo odun 2026 leni odun 64 66 nipa ibi ti eto na yo ti waye asade aguloye pavilion ilaro ni ipinle ogun ni won pe be o gege bi ohun ti won fi sita oju iwe iroyin plaza times laaro yi nibe na le ti ba iroyin ohun ko lorun ba mi ko ba wa te won sa fefe re o lagbara o awon ajo to ngbogun ti egbogi oloro ni orilede Nigeria ni ajo NDLEA won ti fi isiku ofin mu iya eni odun 81 kan ni ipinle Ogun lori esun pe o nta ogun oloro iya agba na Esther Ogun Mabo ohun ni won pe oruko re o ohun na lo so pe o bere owo ohun leyin ti ina jo gbogbo oja ti ohun ta tele lara awon nkan ti won kamo iya agba na lowo lagbegbe ilisan ni egbogi skunk ati igbo eleyi ti iwon re to 90 gram eleyi ti won ko sinu we iroyin laaro toni won ni akara iya na ti tun sepo lasiko eleyi ti awon osise NDLEA yabo agbegbe re lati mu awon to nta ogun oloro leyin ti owo te tan iya na jewo fun ajo NDLEA lati fi akoko lai fi akoko sofo nipa bo se bere owo na pe se mi jeje o se ri mo nta tele o ko to ri pe ina jo gbogbo oja ti mo nta eyi lo sun de idi egbogi oloro ni tita o n tohun ba ti ra tan lohun tun ma n tun ta fun awon to n lo ti won lo ni lẹjẹ won atawon ti won ta ni olowo kekeke leyin ti oja ti ohun ta tele ile ti o doju dele ninu atejade kan ti agbẹnusọ ajo NDLEA iyen Femi Babafemi fi lede o so pe okan lara awon omo obirin ohun ile to n gbe ni ilu Eko lo ma n ko oja fun ni ojo merin ile ti ohun na yo si ma ta fun awon onibara re iyen ladugbo ibi ti owo ti ba Babafemi so pe awon ko ti iya agba na mole nitori ojo ori re o gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀gá àgbà àjọ náà ọ̀gágun bùbá màwá ń ṣe àgbéyẹ̀wò bí ọwọ́ ṣe tẹ̀ ẹ́ ó sì pàṣẹ kí wọ́n tọ́jú rẹ̀ dáadáa nítorí ó ti di ogbó ìyá àgbàlagbà eléyìí tí ọwọ́ àjọ NDLEA bá òun náà ni wọ́n pe ọjọ́ orí rẹ̀ ní 81 years ìyún náà wà nínú ìwé ìròyìn ẹ lọ gba change ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn plaza times láàárọ̀ yìí

0: ẹjẹ́ lọ polówó ọjà.
1: Music and fantastic teams.
0: Bàtà bá padà dé, a mọ̀ tẹ̀síwájú nínú ọ̀tún ìwé ìròyìn níléeṣẹ́ Jordan 105.5 FM. À ń tẹ̀síwájú.
2: Ẹkú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ, ẹyà àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèjì Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí. Gbogbo wa ni Ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti lè ṣe Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín. 0806 514 3581, 0806 514 3581, tàbí 0912 238 8541, 0912 238 8541. Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Oko Ọba Agége Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń bani kọ́lé, bani ralẹ̀, tí wọ́n sì ń bani ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dánilójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech, Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education, Michael Ọ̀tẹ́dọ́lá College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìrà rárá. Bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Láǹtó Ifọ̀. Àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Ajá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní iléeṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbarì tó wà ní iléeṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀ díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ralẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of O, àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà iléeṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣe ìwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí, ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó gbà yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́ lílọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé iléeṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, iléeṣẹ́ Shefa Homes and Properties dígí igi àràbà àti igi àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Iléeṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko ò bá jìnà, ilá kì í kó o. Àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí: 0806 514 3581, lẹ́ẹ̀kan sí 0806 514 3581, WhatsApp wa ní 0912 238 8541, 0912 238 8541, head office wa ní 5 Charity Road opposite UBA Bank Oko Ọba Agége Lẹ́kọ̀ọ́. Website wa ni www.shefahomesng.com. pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
3: bi ori eni ba ma gbe ni agbe alawore ko ni shefa homes and property ojulowo ile ise to nfi ni lokan bale awon agbegbe to da na nile si ti owo re ko ti gani lara awon ti won ti ba wa do wa sejire po lo le royin shefa homes and property an ba ni raile atun ba ni kole awon agbegbe ti anile si ni wonyi o ti owo re ko ti gani lara mojo dani epe papala nto ifo abi okuta ibadan muwe ibafo ibejuleki aja ati be be lo awon ile wa ki sele olobi o tabi ile nura tabi inu igbo bi agbara ba ti wa lati san to le kan na be ni anfani wa lati san die die ti o si ma ba se yi lo ko si wa la omo nile ninu e rara o be ko si awuruju olu ile ise sefa homes and properties wa ni number 5 charity road opposite uba bank oko oba gege leko e le pe won sori 0806 514 3581 0806 514 3581 tabi whatsapp 0912 238 8541 0912 238 8541 sefa homes and properties ogani ejo
4: ọ̀tún nù wé ìròyìn ní ìkànnì jordan 105.5 fm ó bá lè gùdẹ̀ bí ẹyẹ ìjì.
0: ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà lórí ọ̀tún inú ìwé ìròyìn tó ní ọjọ́ ajé ò ẹjẹ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn ìròyìn ọ̀hún bí wọ́n ṣe ń jáde lọ́kọ̀ọ̀kan ìjèjì níbẹ̀ náà ni wọ́n ti kọ́ síbẹ̀ wípé àgbáríjọpọ̀ àwọn ọmọ ogun eléyìí tí wọ́n pè ní operation windstroke òun náà ni wọ́n ni wọ́n máa mú àwọn agbésùnmọ̀mí ajínigbé àwọn afurasí wọn ni wọ́n mú wọn balẹ̀ o bẹ́ẹ̀ náà lọ́wọ́ sì ba méjì nínú wọn ní àwọn agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ benue níbi tí ní ìpínlẹ̀ benue níbi tí wọ́n ní ìkọlù náà ti wáyé tí àwọn ikọ̀ ọmọ ogun operation windstroke eléyìí tí wọ́n ni wọ́n ṣiṣẹ́ takuntakun ní àwọn agbègbè kankan gẹ́gẹ́ bí ẹni tí ó gba ẹnu àwọn ọmọ ogun ọ̀hún sọ̀rọ̀ ìyẹn lieutenant ahmed zubairu òun náà ló bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ nígbà tó ń ṣàlàyé fún wọn ìyẹn ní ọjọ́ àìkú bákan náà náà ni ìròyìn eléyìí náà jáde síta o wọn ní àwọn àjọ ui òun náà ni wọn ti ṣe é ní àlàyé o tí wọn sì ti ń kìlọ̀ fún àwọn olóṣèlú orílẹ̀-èdè nàìjíríà pé ẹ wá o ẹ já sòótọ́ fún yín o ṣe rí ká yanni sípò gẹ́gẹ́ bí adarí kìí ṣe nípa pé ká ẹ máa wá fi kówó jọ tàbí ká ẹ máa fi kọ́rọ̀ jọ o wọ́n ní ayàn yín sípò bí kò ṣe wípé kí ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí adarí tá a yàn yín fún àwọn aráàlú ni o gẹ́gẹ́ bí àwọn àjọ yìí bí wọ́n ṣe ń ṣe kíni tí wọ́n ṣe ń ṣe ní kìlọ̀kìlọ̀ ìyẹn fún àwọn olóṣèlú níbi tí ọ̀rọ̀ náà ti jáde ní iléèwé gíga University of Ibadan ìyẹn UI ìyẹn Professor Aziz Oladosu òun gangan náà ló ṣàlàyé ipa adarí ìyẹn láwùjọ o wọ́n ní ìwé pé káwọn èèyàn ó yàn yín sípò tẹ́ ẹ gbà kì í ṣe wípé kẹ́ ẹ fi máa kó ọrọ̀ àwọn aráàlú jọ bí kò ṣe wípé kẹ́ ẹ fi wà á rere sílẹ̀ o Oladosu náà ló ń sọ̀rọ̀ tí sì ń fa kò mú òkun ọ̀rọ̀ náà yọ ìyẹn nílùú Ìbàdàn ìbẹ́ nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ lọ gba change ìròyìn ọ̀hún o ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n ní yíyọ owó ìrànwọ́ orí epo kúrò òun gangan náà ló sọ ọgbọ ọ̀pọ̀lọpọ̀ ó wá sí inú ìṣẹ́ òun òṣì ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà o wọ́n ní ṣe rí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu wọ́n ní bàbá ò gbọ́ àmọ̀ràn ni o tó wá jẹ́ wípé wọ́n gbọ́ àmọ̀ràn ò yẹ kí wọ́n yọ owó ìrànwọ́ orí epo kúrò torí òun gangan ló sọ wá di ẹni ìṣẹ́ ní orílẹ̀‐èdè nàìjíríà tàlẹ́ńtò sọ̀rọ̀ ọ̀kan pàtàkì àgbáòye nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Kenneth Okonkwo òun náà ló ń sọ̀rọ̀ náà nínú ìwé ìròyìn Daily Post náà ni wọ́n ti gbé jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ ojú omi tó ro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò lórí ètò náà ni Okonkwo ti ní ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ sọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí o ó ní lótìtọ́ lódòdó ló jẹ́ wípé ẹ wo ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbìyànjú o ó ní ṣùgbọ́n wọn ò gbà mọ̀ràn wípé kán má yọ owó ìrànwọ́ orí epo torí nǹkan tó fà wá sínú ìlàhílo ebi àgàjà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tó ń ṣẹlẹ̀ nu kọ́lọ́hún dákun dábọ̀ ká tẹ̀lé ọ̀rọ̀ ìwé mímọ́ bíbélì o ó ní gbà wá lọ́wọ́ bìlísì mú wa kúrò ní ìdánwò ní ìwé mímọ́ sọ o ó ní ṣùgbọ́n ṣe é rí yíyọ owó ìrànwọ́ orí epo kúrò ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n gbégbèsè rẹ̀ ó ní òun ló gangan náà ló mú ìṣẹ́ òun òṣì ló mú bá orílẹ̀-èdè yìí ìyún náà jáde tán nínú ìwé ìròyìn láàárọ̀ yìí Daily Post náà ló ti ta awon molebi arabirin kan ti won poruko re ni Olayinka Ore Madeu eleti won ni awon agbebon eleti won ni won gbe ni agbegbe alapako si Oyebola o iyen ni ipinle Ogun ona ni won ti rawo ebe si awon agbofuro orilede Nigeria ati ijoba apapo wipe ki won dakun ko ba won tesan mo igbese won o ki won le tete fi arabirin Olayinka Ore Made kan le fi le o gege bi won se se la alaye o won ni arabirin ni won ji gbe ni ojuna eleti won ni o n biyan lojo ojimo nigba ti o n biyan jo ati rin ajo ferefe kan eleti won ni igbese ijinigbe re waye ni ojo kerinla iyen ni osu ta wa yo eleti won ni awon agbebon won se ikolu si oko to wa ninu re ti won si gbe lo ele gangan na ni won ti wa rawo ebe si ijoba ati awon agbofuro ki won dakun dabo ki won dakun kan ba won wa iya won ati ebi awon ore awon ojulumo awon aburu awon won gbogbo awon ebi e na ni won ti n kese tatatan bayi o wa nu weroyin laaro to ni eba ni ekunrere won ni awon ririn ajo meje na ni o je wi pe won ma padanu iku ojiji won pade iku ojiji ninu ijamba oko eleti won ni o waye ni ojuna bida si kutigi ni ipinle Niger o gege bi eni ti won to je apase wa fun awon ajo
5: yes so my people this is na Jordan Drive na dey listen to so get better information we won give you no move and each show but if you know say you won move your radio with you.
6: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
7: the voices you need at work all day every day.
0: Ele ti won ri si ikorido oju popo ita mo si FRSC Niger oun na manda won akoroyin bule kan ti won pe ni sebe nibe na ni won ni ijamba oko na ti waye o ti won si ni eyan meje ti won ja rinrin ajo na ni won padanu emi won.

lílọ sókè owó oúnjẹ tí wọ́n gógógó wọ́n gógó oúnjẹ wọ́n gógó gbogbo nǹkan pàápàá oúnjẹ tá ń jẹ ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni wọ́n ti ṣàlàyé wípé ẹ wò ó ìkọlù àwọn agbésùnmọ̀mí ló ń fa ọkàn àwọn olùtajà ò balẹ̀ kódà àwọn àgbẹ̀ wọn ò lè loko kọ́ba loko láàárọ̀ wọn ni wọn máa wo ẹ̀yìn ni bójìjì bá pé méjì mẹ́ta wọn ni wọn ó fèrè fẹ́ ni o wọn ni èyí gan náà ló jẹ́ pé ọ̀nà ò da fún àwọn àgbẹ̀ láti lọ sóko bẹ́ẹ̀ náà làwọn olùtajà náà ló jẹ́ wípé ìbẹ̀rù náà ni wọ́n fi ń ta gbogbo ọjà eléyìí tí wọ́n ń tà o gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mọ̀ nípa ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ niger òun náà ni wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí jáde wípé àwọn ìdojúkọ eléyìí tí ó sì ń fa kùdìẹ̀kudiẹ fún ọ̀wọ́ngógó oúnjẹ ní orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní lára ní àwọn tí wọ́n ṣe ìkọlù sí àwọn olùtajà àti àwọn àgbẹ̀ àti bí ojú ọ̀nà ò ṣe dáa tó ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch náà lẹ́ẹ̀ti ba ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní.

torí àsìkò ẹja gé pépèpé bí àwọ bàbá àtànà gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ṣe ṣe lálàyé o wọ́n ní arákùnrin kan rèé o tóun náà tún gún ẹni bíi tiẹ̀ ó mà gún pa o ní ìpínlẹ̀ bauchi nìyún náà ti ṣẹlẹ̀ wọ́n ní àwọn báńdíìtì àwọn agbésùnmọ̀mí wọ́n ní wọ́n ya bo ìlú kan ní ìpínlẹ̀ zamfara tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú eléyìí tí wọ́n ní wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ibẹ̀ ní ìpínlẹ̀ zamfara nìyún náà ti ṣẹlẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé lótìtọ́ lódodo náà ni wọ́n mà gbé orí adé kan o ní abúlé kan ní ìpínlẹ̀ kwara wọ́n tún ti jí orí adé gbé ní ìpínlẹ̀ kwara o ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní àwọn káàdì ìgbowó eléyìí tá a mọ̀ sí atm eléyìí tó tó 88 o ni wọ́n ní wọ́n bá lọ́wọ́ arábìnrin kan eléyìí tí wọ́n mú wọ́n ti mú tẹ́lẹ̀ wípé ó jẹ́ ọmọ ọdún méje gbé ní ìpínlẹ̀ ogun nígbà tó máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tó máa wo gbogbo àwọn nǹkan tó ní wọ́n tún bá 88 atm lọ́wọ́ ẹ̀ kí ni fi ń ṣe ó wà nínú ìwé ìròyìn ẹ lọ́gbà change ẹ̀ láàárọ̀ tòní olórin gbajúgbajà wàsó àyìndé màṣá àti màláìkà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré náà ni wọ́n máa ń wa ẹkún mọ́ nínú ìròyìn eléyìí tó jáde orijin ògógó torí pé àgbà òṣèré àgbà òjẹni kọ́lọ́hún bá wa fi ọwọ́ tọ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí wọn lọ́kàn pátápátápátá oní náà ni kódà ètò ìsìnkú ó ti ń lọ báyìí gẹ́gẹ́ bá ṣe ń kàròyìn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wà níwájú mọ́ṣáláṣí tí wọ́n ti kà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlàró àdílé lọ torí ètò táwọn ṣe lọ́sàn tábà ní àlọ́ àpẹ̀dé ó yẹ kí ikọ̀ iléeṣẹ́ jordan fm káwa náà wà nbẹ̀ ká lọ kọ́va bẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pa lọ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ rí gbogbo ẹ̀wò lórí àwọn ẹ̀rọ ayélujára wa eyín náà ni màá fi lọ sókè lọ́run láti lọ ṣe ojú òpólẹ̀ fún àwọn aráalé láti bá wa dá sí ìròyìn tààrọ̀ tòní 09060003352 òun náà lójú òpó tẹ́ pè sí tẹ́ bá sì ti pè wá ẹ bá wa yí ẹ̀rọ rédíò yín lọlẹ̀ tàbí kẹ́ ẹ pa kẹ̀sì bá wa ṣe gbogbo tẹ́ ṣe ní ṣókí ṣókí ṣókí ẹ ṣeun.

0: àtẹ̀jíṣẹ́ kan wọlé sí mi lọ́dọ̀ sí mi ẹni yẹn ni àwọn ṣẹ̀ṣẹ̀ gbà lóòótọ́ pé ògógó kú ni pé àwọn ò tí ì gbà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ káàkiri látàánà pé ìgbà tí mc àwọn ti kánú ròyìn ọ̀nà kan àwọn ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé lóòótọ́ lògógó kú wọn ló dun àwọn gan ẹ ṣeun tẹ́ ẹ̀ ń bá wa bọ̀ tẹ́ bá ti pè wá orúkọ yín ṣe pàtàkì àti ibi tí ẹ ti ń pè wá ẹ lọ ẹ káàárọ̀ hello
1: ẹ káàárọ̀ àjọba láti túbẹ̀
0: àjọba láti túbẹ̀ kojú mọ́
1: a
0: ń gbọ́ yín bá wa ṣe pápá
1: ìyá tó ń gbọ́ ta ibú ẹ̀kọ́

0: kọlọba forúkẹ ògógó ọlọrọ ọrọ ẹgbẹrẹ olójú iléekejì kálọba pinni níwájú ọba pààyàn ẹjọ bá wa sọrọ kíjọba àpapọ pa kíkí mọlẹ balẹlẹlẹ balẹru ní tàjà balẹru má dalẹ síbẹ yẹ mọ nìkẹ kọmíṣínà rọbíṣà ti wà kúwà náà sùn kẹ ẹjọ bá wa sọrọ ẹpọkà sọ tẹtọ ẹlìjẹlì lọjọ jùmọ lọmọ lọjọ líla o. Ẹlìjẹlì lọ́jọ́ sọ́ndè lọ́rùn ọlọ́jọ́ sínú o. Ẹyin o.
1: Ẹ ṣe ọ̀sán.
0: Ẹbí mi pọ̀ kò kárí o.
1: Ọlọ́run ṣàánú. Ọlọ́run ṣàánú bàbá àwórì. Ẹ ṣeun sà. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
0: Bẹ́ẹ̀ pa.
1: Yes sir.
0: Ẹ ṣe ṣẹ́wó.
1: Yes sir.
0: Àdékù.
1: Kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá?
0: Ìtàkùn fún
1: alágbàdo. Kí lẹ
0: yàrá yìí ní ọjọ́ nígbà tí ṣe ìyá ọgọ́rùn-ún ọdún ìyá ọgọ́rùn-ún ọdún ní ìta ìgbèjì olówó.
1: Ọgọ́rùn-ún ọdún lé ó lé ọdún kan 101.
0: ẹ̀kẹ́ olùkọ́ gbà ó tẹ́ ó sọ̀rọ̀ àyè ìjẹun mi kí ló fún wa ń láì. ó yẹ kí ó yẹ kí ó yẹ kí ó wá.
1: À ń gbọ́ yàn.
0: ó yẹ kí ó gbọ́ lẹ́mẹ̀.
1: àtijọ́ àti mu lónìí ìyáná sùn débẹ̀ o. Kọ́lọ́ ń ṣàánú wa báyìí.
0: Ó bí wọ́n ara ní bàbá ìmọ̀ àti ìdíyẹ àdáṣe jù. Bẹ́ẹ̀ ni kò ní gbẹ́mẹ̀ lókùn tó ń dájú tóbi wá. Kọ̀ọ̀kan kékeré kò ní àwọn ilé yẹ plus.
1: Kọ́lọ́ ń ṣàánú wa.
0: Ọlọ́ta
1: ni wà
0: ó. Ọlọ́ta Nàìjíríà ó.
1: Àmì ó, àmì ó, àṣẹ ń bá mi.
0: Lórí ìfẹ́ owó, bàbá mi lórí ìfẹ́
1: owó.
0: Àtọmọdé àtàgbàlagbà àti olóyè àtọmọ ẹyìn àwọn ọdún bàlàjì àti mẹrin ìrọ̀lá àgbà pẹ̀lú ẹgbẹ́.
1: ẹ sà ẹ ṣe ń gan bàmí yusuf láti alágbàdo 09063355. ẹ káàárọ̀ sà.
0: ẹ kú ètò.
1: yẹ sà.
0: ọmọ ìdọ́lá láti kọ̀tún.
1: ẹ káàbọ̀ sà.
0: mo kí ẹ bí ògùgbọ́ ọlọ́run àtúwọ̀n nù.
1: àmì o.
0: àtúwọ̀n nù kò bàbá jíngírí àrí ẹ ti forúkọ
1: ẹ
0: ṣẹṣẹ wà ń sọ nísìn àwọn tí wọn gbọ awúsá tẹ bá gbọ ìtumọ tí àwọn pípù yẹn ń sọ. ó sọ nínú ọrọ ẹ wípé muslim tíkẹẹtì tí tinubu ṣe kò sí tó bá dé ńbẹ kódà gan mùsùlùmí lónìí nàìjíríà. ó sọ bẹẹ àwọn tó bá gbọ awúsá kan lọ sọ ó wà fídíò ẹ wà níbí. ó wá ṣẹ wà ń pariwo kan nísìn ká má wọrí gbogbo nǹkan nígbà àti àkókò wà fún. ibi ń bẹ kwara náà tún lọ ìlọrin àbíbí kwara
1: lẹsùn
0: náà tún lọ jí ọba gbé yẹn kò sí pé ẹ lè níwọn ládùúgbò oníkẹ kálàáfíà wà wọn ń ṣe ní àlàáfíà láti bẹrẹ wọn kì í ṣe ní àlàáfíà láti bẹrẹ ṣùgbọn gbogbo nǹkan ní ìgbà àti àkókò ló wà fún ẹwòya ọgọrùn ọdún ṣé mọ pé àwa wíníyà ẹ ń ṣe 101 can you just imagine ní tó dà ní tó jẹ gbọgbọ ló ṣe yẹn. Nǹkan tó jẹ́ gbọ̀ngàn ọkọ̀ mi fi ìyẹn parọ́ ìṣọ́ọ̀bù ń jóná kìíní kan ṣe rẹ̀ mi. Bàbá ẹ kú ètò.
1: Yẹ sà ẹ ṣeun bàmí ọmọdéọlá láti Ìkọ̀tún 09063355. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú ẹ ti wà ń bẹ̀.
0: Ẹ̀lú ẹ̀ ń ṣe.
1: Ẹ káàárọ̀ mà.
0: Ẹ kú sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọ yóò ní jọba o.
1: Àmì mà.
0: Ṣẹ́rí tí ìyá yẹn nǹkan ti ju bẹ́ẹ̀ ṣé ẹ̀kọ́ máa bá nǹkan kiri ẹwọ́ orúkọ tọ́ka mọ́ lọ àgbàlagbà ẹ̀kọ́ wo ló ń fi láwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ìrẹ́gbẹ́ ìkejì sọ́rí ikú ọ̀làjú ògbògbò ó dùn mí lágbọ̀n tí mo gbọ́ ó mú mi jẹ́ lóde ìgbọ́ ọkàn mi gbọ́gbẹ́ gidi gan pé òfin tó fẹ́ pé ìdè lọ́wọ́lé máa ṣe ká mà kò sẹ́ni tó fẹ́rẹ̀ sí ẹ̀kọ́ lọ́run bá wa fi sí ẹ̀jẹ̀ náà èrè kó bá mẹ́sẹ̀ burúkú lójú wọn o.
1: orúkọ yín
0: mà ìyádẹ́rẹ́yìn ló ń sọ̀rọ̀ látòkè àrùn ìyádẹ́rẹ́yìn látòkè àrùn.
1: ẹ ṣeun mà ẹ ṣeun ìyá mi ẹ ṣeun. ẹ̀lú ẹ káàárọ̀ aló wà ń bẹ̀. 09063352 ẹ kú ojúmọ́ o.
0: Hello.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ sà.
1: Yes sà.
0: Àkójúmọ̀.
1: Ojúmọ̀ rẹ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
0: Ìmáyé ní ìjọba o.
1: Àmì.
0: Alàgbà tí a ní bí bàbá àwọn bọ́ọ̀sì látòkè jọ.
1: Ẹ káàbọ̀ sà alàgbà.
0: Ẹ pé ètò.
1: Yes sà.
0: Bàbá Tinubu èmi ò dá bàbá Tinubu lẹ́bi bá ti yọ sọ́bsìdì. Ẹ rí èmi ìfẹ́ olóṣèlú o wà láì ní ìjẹ́ ní olóṣèlú rárá. Ṣùgbọ́n láti ìgbà tí a ti bírò àwa ìsáyé tá a ti ń gbẹ́jú àti ń gbọ́ pé ibi ń pa wá. Kò sówó oúnjẹ wá àti ń dọ̀tí pẹ́. ṣùgbọ́n gbogbo àwọn tá a wá ń pariwo ní ìsìnkú bí

0: awa ijanje wa kini kan kan kan on kalu ko so dugba wa tan paro on kalu ko so yi ya le to wa le ko tin dako aye iru e ni iru awa yi ngba ta wa le ko a baba wa wa nbe a kawe ta asaku loko ni se aba di abule wa ni sin bayi ko si okunrin agbe kan loko mo ngba ti won lasi oko ma ra fun le da je ni so a kan pariwo se te ba so pe Nigeria yi o da wa lai Nigeria n ta si ni tin da kan se bi won ma so wi pe aso ma gbesi radio ara pe Nigeria n ta le la e fi so ta fi n da yin lo n ba yi gbogbo eyan won kaluku gbogbo ni gbogbo wa tan pe eni ti o ba ti ko le yo ya to ko le gbe melo ni won kaluku wa da o ko seyin ipule re abi se isu ati lo da fe je so pe ma jabo doju orun ni
1: e seun sir
0: e wo Nigeria n ta si o awa la ma o
1: oda
0: iya ti gbogbo lori yen iya ti a fi wa so wi pe ti a ba ni nkan olowo lowo e kan kan ka ni e won to ba to si ya yen ti won ka jade ka gbo ara jo so o ma ya yen ti nko nkan mu won ka ye won ti jade ka gbo ki won wa se won ti ya yen won si po ma to ma ko bo lo lo
1: oda e seun
0: o ma jo ye ko ti ya gbogbo oro yen
1: e seun sir
0: abi to go
1: e seun sir e seun alagba ti ami baba awon boys lati ogijo e lo e ka ro
2: ara ko ojumo
1: ojumo re sir
2: e se yawo
1: present sir
2: kọlẹ bàjẹ fún yín o
1: àmísà
2: àwọn bàbá wa sọ pé àìṣe dáadáa ayé olóhùn ní kaarọ ti ara ọrun bàbá tó ń sọ pé látìgbà tó ti wà ń kékeré tọ́ba pariwo pé látìgbà kékeré pé ká bá pariwo yẹn lọ àwọn tó wà ní pébi kọlẹ sọ ní kwara state ló fi àwọn tó wà ní bàbá ńlá àwọn tó wà ní kinní gbé tọ́sí ní ogun ọkọ ògbé kan ìjọba yóò kùdú ẹ̀ka àtọ̀ fún wọn ó kùdú ẹ̀ṣẹ́ rí àwọn ìyá mẹ́yà ibi tó máa bá wa dé nílùú ìṣùgbọ́n lèmi ìyà ò tí ì bẹ̀rẹ̀ fún un bàbá ló ń jẹ lọ́wọ́ ìgbà tí yàbá tó yà á mọ nǹkan tó yẹ ká ṣe
1: orúkọ yín sàbí bẹ́ẹ̀ ti pè
2: olúwa gbẹ̀ngà ló ń sọ̀rọ̀ láti ọkọta
1: ẹ ṣeun sà ẹ ṣeun bà mí gbẹ̀ngà olúwa gbé mi ga láti ọkọta ọlọ́run sì gbé gbogbo àga lágbára Elédùmarè ẹ lọ ẹ káàárọ̀
3: adra bu ile ise jordan fm e ni tenugu bi owo o
1: ami Edumare
3: dagbara olorun e ni tete gbe o
1: ami o
3: aye o ni ko oyin o
1: ami ase Edumare
3: o ni baba akinola akipala labese se
1: e kaabo sa
3: akoko mo ki awon ologun wa ni benue awon agbesimo mi ton pa atan meji tan ri mu loye o ti pe a pariwo wọ́n mọ̀ pọ̀ ń panú àwọn náà kí ó tọ̀ àwọn méjì yẹn sínú gbogbo wọn bẹ̀ kan fún ẹlẹ́bẹ̀ tọ́gbà gbogbo nǹkan ọ̀dẹ̀ pa àwọn náà tọ́ mú wa tó bá délé ẹjọ́ ṣẹ̀ wọ́n á fi wọ́n sẹ́wọ̀n wọ́n dẹ̀ pa tó jà wọ́n gbé adájọ́ tó yẹ bẹ́ẹ̀ ekejì sọ́bítìdì tí ààrẹ wa rí tó yọ kúrò àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà sọ pé òun fẹ́ yọ kúrò ṣùgbọ́n ẹjọ́ ẹni kì í ṣe sẹ́ni ká má bá ṣe ń da ìgbésẹ̀ tí ààrẹ gbé ló fi yọ kúrò gbésẹ̀ ò tọ̀nà rárá kò jẹ́ kó jẹ́ ọjọ́ tọ́jú àárín bí ọkọ̀ sọ pé sọ́bísì gbọ̀n ẹ rí pé ẹjọ́ kejì ẹjọ́ kẹ́ẹ̀dì nnpc lélẹ̀ kyari ààrẹ tó rò pé haúsá láti aláwó láti òun ìjọ́ kejì ló ń fi ìṣòwò epo bí wàhálà ṣe bẹ̀rẹ̀ nàìjíríà nìyẹn ìbá tẹ̀ lọ 6 months lórí oyè kóṣì public opinion pọtẹ́tì public opinion àwọn oníròyìn wọn fún káàkiri state yóò dájú state wọn máa gbé máa kópó sẹ́nu èèyàn lọ́wọ́ rí mú ẹgbẹ́ òṣèlú sọ́bsidì tábà rí múpẹ̀ lọ tó lè ṣẹlẹ̀ ní tábà rí múpẹ̀ wà á máa lọ gbókè ń lọ
1: yìí
3: ṣé ẹ faramọ́ wọn wá dájẹ̀ tó ẹ tó bá sọ pé kó mú ìmúpẹ̀
1: ìwọ̀n tó bá pọ̀ jù
3: tó bá rí múpẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ wọn ní bílẹ̀mù ààrẹ ìjọ tọ́jú àárín lórí múpẹ̀ very wrong bàbá lamisẹ̀ tó ṣe ni
1: ẹ
3: ó mọ tó ní àgbàṣẹ lábùgbà wọn rí kan sọ sí tó bá ṣà sí ń dàka sí ti wọn wọn wá sí mi àwọn olóṣì ẹgbọn olóṣì náà ó yẹ àwọn olóṣì lọnà bí ògbó òde fi lọ wọn ni
1: so
3: ìjọ yẹn owó ògbì pátápátá ẹjọ ò ṣe tẹni
1: tọ́mọdé dá ó
3: ní eyín
1: kò
3: nígbà tí ẹ̀kọ́ lè fi ti àgbóso 85
1: àyàfóso
3: 85 gbọ̀n lẹ́nìbọ̀dì
1: Eshun
4: on social media Facebook Jordan 1
1: Eshun sir eja bello mi laye eja bello mi laye ba pala eshun ba mi eshun ta ba ni aso gbogbo to wa lokan wa tan ayo ni gba wa ele karun
2: ele ze baba
1: e karun sir
2: on sir
1: present sir
2: e go to
1: yes sir
2: ayi gbogbo wa la tan mi kon le
1: e karun sir
2: gbogbo tó wà náà tí a bàbá ògbé ẹ̀ ó ká mi lára o ó bẹ̀ pé àìsàn láríwá ń sọ lọ́jọ́ sí
1: mi
2: àwọn ẹ̀kọ́ bẹ̀ sí wà ń pè kàn bẹ́ẹ̀ náà rẹ̀ o káwọn ẹ̀kọ́ èdè sí gba wọn kó tó di pọ́nbà èmi ń ṣe ìdí ẹ̀fí sí òkúrì tó ní bíi pẹ̀lú bá ní kánibà ń pẹ́jọ́ sí ṣe iná ń pèlè aláìsàn bẹ́ẹ̀ ni a máa bọ̀ tún sí ẹ̀rọ ọlọ́wọ́ fún un pẹ́ o àwọn ọmọ yìí kò ní pàwọn lẹ́yìn jù o nàìjíríà nígbàgbẹ́ o jẹ́ ẹ̀rọ máa tẹ̀sí ọjọ́ o ẹ ṣe ètò.
1: yẹ sọ ẹ ṣeun bàmí isaac ogunṣọlá láti àmì kanlẹ̀ hello 09063352 ẹ kàrọ̀ hello ẹ bá ń yí rédíò yín lọlẹ̀ mọ́ ẹ kàrọ̀ mọ́
2: ẹ àtúbí
1: lẹ́yìn
2: ẹ̀ka
1: ẹ̀ yẹ sọ. ó sì ń pariwo o.
2: láti gba alágbàdo.
1: ẹ káàbọ̀.
2: yẹ ẹ̀ka ẹ̀ ṣe é pípàyàn yìí kò jẹ́ káwọn èèyàn lọ sóko.
4: 05.5 FM
2: twitter. ń jẹ́ iṣu ẹni ọ̀pọ̀ yìí tí ó tẹ̀wọ̀ tó 5,000 gbàtò nítorí pé gbogbo wàhálà yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìṣẹ̀lẹ̀ tó sọ àtijọ́ tó ń fi yọ sọ́sìlì gbogbo ẹ̀kọ́ ti yẹ. kí la fẹ́ ṣe sí ṣé kí a máa balẹ̀ báyìí lọ́jọ́ ọ̀dọ́ wa ṣẹ̀fẹ́ lórí wa ẹni pé òye yá ń jẹ gbogbo aráàlú o wọ́n jẹ̀ẹ́ fẹ́ bá wa wá ojútùú sí ọ̀gbọ̀gbọ̀ tó kú mo bá àwọn ojú ẹ̀kẹ́ dùn ó wọ́n kó ara fẹ́ ra kù ẹ kú iṣẹ́ o.
1: ẹ ṣeun màmí ẹ ṣeun gbọmọ. 09063352 ẹ káàárọ̀ ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ bá ń yí rédíò yín lọlẹ̀ ẹ̀ dàkún mo ti tẹnu mọ́ ká tó ṣojú òpó. ẹ ṣeun orúkọ yín o.
2: kẹ́hìndé akínṣọlá láti àlùmọ́ṣọ́.
1: ẹ káàbọ̀ mọ́.
2: yẹ́ta yọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀tọ́ sí ìdìyẹn tẹ̀bí àwọn ènìyàn pariwo pé tí wọ́n bá yọgàn ló máa ṣe wá láǹfààní jù ara àǹfààní tó wọ́n náà lè fi ṣe wá lọ́wọ́lọ́wọ́ yìí. mo dẹ̀ bá àwọn ẹbí bàbá ògògó mo bá wọn kẹ́dùn ọlọ́run ní jẹ́ kí arírí ẹ̀mẹ́ ni tó máa kó àdàgbà làgbàrá ọlọ́run àdáwà yòókù náà sí o.
1: àmì
2: mo fẹ́ ẹ̀yin náà fi ṣe ọkọ àtọ́tọ́ mi.
1: ẹ ṣeun màámi ojú òní ti yin ẹ ṣeun gbọmọ màámi kẹ́hìndé akínṣọlá láti àlẹmọṣọ.
4: jordan 105 FM instagram.
1: tẹ́ bá ti pè wá ẹ máa bá wa yí rédíò yẹn lọlẹ̀ tàbí kẹ́ ẹ jìnà sí pátápátá.
5: ìwọ̀fà ẹ kú iṣẹ́ o.
1: yes ma.
5: wọ́n àjọ kẹ́lẹ́ sọ̀rọ̀ sá.
1: láti bo.
5: láti òjòkóró.
1: ẹ káàbọ̀.
5: ó pé àwọn ẹbí bàbá yẹ ògógó ọlọ́wàá àforíjì ọ̀nà ọlọ́wàá akẹwà fáfá sọ̀rọ̀.
1: àmì.
5: yẹ̀fà ǹjẹ́ nípa ti fọ́síìdì rẹ̀ lèmi fẹ́ sọ̀rọ̀ sá. lórí ọ̀rọ̀ fọ́síìdì majority àwọn èèyàn understand nǹkan tó ń ṣẹlẹ̀ torí pé former president kó tóbi kó hand over nínú budget 2022 wọn ti stop lábẹ́lẹ̀ kó tóbi pé president aṣáájú gbàjọba ṣé ti ẹni fà so june yẹn that may be kò tóbi budget yẹn ò sí owó owó sọ́síìdì kan tó sọ sọ́síìdì kò sí nínú budget 2023 mọ́ ṣùgbọ́n yẹn ni so ìyẹn ló fi jẹ́ kí aṣáájú ti announce but majority àwọn èèyàn understand nǹkan tó ń ṣẹlẹ̀ ọkọ̀ òbí nígbà tí president gbàjọba ẹsẹ̀kẹsẹ̀ ló ti ní subsidy is gone èyí ò sí nínú budget 2023 èèmọ́ láti june so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àwọn bàbá náà lọ́dẹ̀ máa ń sọ pé títa ríro là ń kọlà èso gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí lọ́ọ̀ tó pé ààrẹ ni tó kówó jẹ ìlú lágbára but gbogbo ẹ máa dẹ̀rọ lágbára
1: ọlọ́run
5: àdúrà ká máa gbà nígbà tí nàìjíríà bá ga tán kó má fi wá ṣàwátì tọmọtọmọ
1: ọpẹ́ tó fà yẹ́fà. ìyá àjọkẹ́ láti òjòkòrò ẹ ṣeun gọ́mà 09063352 ẹ̀lú ẹ̀ káàárọ̀.
6: ọmọ ẹ kò
1: tí. ẹ káàárọ̀ sọ.
6: wọ́n kọ́ sí nínú ìlọrin àjò ojú mọ́lá.
1: Baba.
6: Yeah,
1: ba.
7: Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.

0: orúkọ yín mọ̀.
1: Orúkọ
0: yín àti ẹ̀jẹ̀ tí ń pè.
1: Orúkọ yín mọ̀ ní Àmọ́tà Jèjì.
0: Ẹ káàbọ̀ mọ̀.
1: Ìyá wá wà sí ẹni tó ta ògbógbó olóró. Ṣé èyí ó ti wá di igbákejì wa ètò ìdá ètò ìdá ẹni máa kó de ju ètò ìdá ìwádìí ọ̀kan. Ìyá tó kún lórí kòtò fún láàyè lọ́kárù kan náà rẹ̀ mọ́ lọ́wọ́. Ó ga ọ̀. A dẹ̀ gbé ìṣòwò aláìṣẹ́ wa náà tó bá mú àwọn kidnapper yẹn. Ẹ lọ́wọ́ mọ́ ọmọ ẹ̀ṣẹ́. A dẹ̀ gbọ́ fámílì gbogbo gba ọ̀pẹ́ bí o.
0: Àmíọ̀ àmíọ̀ ẹ ṣeun mọ́mi Mariam láti agege ẹ ṣeun gọ́mà ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ẹ̀lú sọ ẹ káàárọ̀ sọ.
0: Ẹ káàárọ̀ bàbá.
2: A yọ ohun nínú ẹ̀kọ́ láti Adésọ́mọ̀wé.
0: Ẹ káàbọ̀ sà.
2: Ẹ̀rùn tí mo fẹ́ pẹ̀ kẹ́lú làárọ̀ yìí nọmba wà mú kí pẹ́ ṣiṣẹ́ náà.
0: Ẹ sà.
2: Nọmba tí o ní pé oníkálukú sọ ohun tó wù pápá jùlọ.
3: Mo kí gbogbo ọmọ Nàìjíríà fún wọn fi Alhaji Hasan Afa ilẹ̀ Yorùbá. Ṣẹ́rí ní tèmi fẹ́ rí sọ ní ọ̀rọ̀ sọ́síìdì yìí. Àwọn gómìnà tó wà àwọn ló ń ṣe wá pa. Pàápàá jùlọ ẹwúrú ìpèsè yìí. Láti ìgbà tí wọ́n ti yọ sọ́síìdì, owó tí wọ́n ń gbà ó peléke ju ìgbà tí wọ́n ti yọ lọ. But àpò ara wọn náà ń kó sí. Ẹ wo Ibola lè tọ́ka sí ní gbogbo òkè kìí pé ọ̀nà dà. Pàápàá jù ní Adó Odò Ọjà local government tèmi wà yìí. So bó ṣe ń lọ là ń tẹ̀lé o. A mojú asọ̀kò. A dẹ̀ mojú arúkù má lè sọ. So àwọn gómìnà tó wà wọ́n wà lára àwọn tó ń ṣe wà pa. Bó ṣe jẹ́ gan yẹn.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ fi ọkàn kí n fi káàdì ẹ̀ ńlẹ̀ láàárọ̀ yìí 09060335. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ orúkọ yín pápákọ̀. Ṣé ẹ̀fẹ̀ ká gbé kó yín? Ẹ káàárọ̀.
2: Báwo ni ẹ káàárọ̀ sà?
0: Ẹ káàárọ̀.
2: Ìràwọ̀.
0: Yẹ sà.
2: Ìràwọ̀ yín kò ní wọ̀.
0: Àmì o.
2: Lágbára ọlọ́run ala ìràwọ̀ yín ó máa tàn ní.
0: Àmì àṣeyìn náà.
2: Ẹni tó ní kó wọ Èmi ni Pásọ Káyìmí láti Ìsáfì.
0: Ẹ káàbọ̀ sà, ẹ bá wa ṣe pápápá tó yà
2: sí. Ẹ pẹ̀lẹ́.
0: Yẹ sà.
2: Náà ṣe rí nǹkan tẹ́mi fẹ́ ká mi ò ní yé sọ. Ó sọ̀rọ̀ ò náà ní wípé. Àwa ṣé àwọn gọ́mẹ̀ntì yìí.
0: Ẹ ló sà.
2: Wọlé sí wọn. Nínú ilé ni wọn ò rẹ́pọ̀ súnmọ́.

0: Ọlọ́run ọba mi tó ṣe wà fún gbogbo ohun tí ò ní mi. Ẹmọ yewé tí ń bẹ tó rẹwà dáadáa ni. Ọlọ́run ọba ti ń pèsè fẹ́ yẹ ojú ọ̀run láì ṣiṣẹ́ kan àṣáájú wọn níṣẹ́ kan àbí mi. Wọ́n sì ń jẹ wọn mu wọn ń gbégbé ayé rọrùn. Zuma Nation, èmi ò mọ̀ bóyá wọ́n lè rí ọlọ́run ọba mi o. Ṣùgbọ́n lọ́sàn-án ì máa ń yín gan. Ìyín rẹ̀ ò ní tán lẹ́nu èmi ọmọ rẹ̀. Toro re to se fun mi po gan ni o. Bo bawo eyan se pe CD radio ka bi se Olorun oba. E ku le la kara le ka bo la kero na. O ko mode mo ka gbalagba. Omo pon lo ke po omo dun lo ko yo awo lu ma te lo ko mi. Yo so Olorun fa wa ta ni iba wa. Alọlọrun lo fun wa, ka le eyan lo fun wa nun ta nse yi. Nje mo pe ATS baya.
1: So my people, this is my Jordan Drive now they listen to, so get better information won't give you. No move an inch.
0: Sugbọn Olorun ba mi fun wa tinu tinu te okan tokan lo fi yan da re pe lo ma lo je ka won eyan mo.
1: But if you don't say one move, move your radio with you.
0: Idise ni si lati money money. E te sibe Jordan 105 FM. Awon temi ti wa nbe, Olorun o da mi loju pa. Emi o mo di ti wo gbe polowo oja e wa sori eto MC rawo. Ta lo mo bo se nlo ni wa ti gbe.
2: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing the
0: boy wa ni irawo ba npolowo e. Ebi ta ba le ra mo mo bo nkan te nse. Yẹ̀rọ ọ̀kẹ́ni mi ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ bí sujo kọ. Ọ̀fọ̀ ọmọ kẹ́rù ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ mọ́ lọ́nlé bàbá tó bí mi lọ́mọ.
3: Voices you need at work all day every day till payday are here.
0: Bàbá tí wọ́n tó lóun ò kọ́, wọ́n tún pe alábàárù kò tún dáhùn. Ẹ bá ń sọ fún ọmọ bẹ́ẹ̀ pé ìgbẹ̀yìn gbẹ́yìn ní dolóko.

0: owó ọ̀hún kì í ṣe owó tí èèyàn máa fi ń gbèrú sí pé owó tí máa ń dá èèyàn padà sẹ́yìn.
1: Emi has never been this excited. This is Jordan.
0: Ṣé látẹnu ọ̀rẹ́ tó
2: ẹ sọ ẹ bá sọ nípa loan because everybody has his own path. Ẹ ìgbà tí mo ti èrè wà lẹ́kọ̀ọ́ ìgbà tí mo.
3: Listen now and turn up.
2: Ẹ ní ìdílé ká ní sọ ẹ ní ìdílé.

0: awesome talk every day, all day.
1: Everybody, this is the sweet, and it's about to get all full. Today, great music and fantastic teams in making you the.
2: Present, ma. Yes, ma.
3: Emi fẹ sọ si o kọ mi ni Aduke.
2: Lati
3: do. Lati ọjọ.
2: Lati ọjọ. Ọjọ, okay. Ya mi Aduke, o ya ni sonle.
3: Ọrọ loni yẹn. Number 1. O depend lori n to ba fi se. And how serious you are. Number 2 ko to lo gbowo o ti ni class owo o se pe o ko dani o wa bere si laare si marabata ara so iye ko number 3 nko to fe fi se location wo lo wa so ma mo won yen jade number 4 group to wa so se awon group afaseyin number 5 ṣe o gbàdúrà kó o tó gbà á. Number 6 the focus.
2: Àfojúsùn.
3: Yes. Number 7 tó bá ti mọ̀ pé ó máa kó etí wàhálà má dà sí. Bẹ́ẹ̀ni mi máa gba mẹ́fà jọ máa gba mẹ́jọ torí àti kíláàsì ẹ̀ ṣe ìnáwó. O ò lè rí tí wọ́n máa wọ̀ ẹ́ lọ́rùn torí kò jẹ́ tó fẹ́ fọ lówó ìnáwó. Àwọn ni set of people tó fẹ́ fi ṣe ìnáwó fún. Wọ́n máa fún ẹ́ríkà bá àtọ́ máa dẹ́jẹ́ sí lálọ́ lọ. Number 7 ìwọ gangan so ní future plan fúnra rẹ pé bó ṣe ń gbowó yìí ó fẹ́ ralẹ̀ ó fẹ́ kọ́lé ó fẹ́ ní service nínú ẹ̀ torí for how long ló fẹ́ fi gbà á tí ò fi ní stress yẹn nígbà tó ò ní olùrànlọ́wọ́ kankan
2: tí ò ní wọ ẹ lọ́rùn.
3: Number 9 tó bá jẹ́ inú ẹ̀ ló ń jẹ ló ń mu ábì ló lè fi ní ẹ̀kẹ́ tó bá sí ní location tó bá fi rówó gbà tó bá fi rówó return. Number 10 àwọn tó ń yá wa lówó yìí èmi ti stop láti yà for the past 10 years.
2: Ẹ̀yin náà ti yá rí àbí.
3: Dáadáa nítorí mi ní tó máa ràn mí lọ́wọ́ ni mo ṣe kóra mi sí. Ọlọ́run bẹ́ẹ̀ ń bá mi sọ àwọn group tí mo dẹ̀ wà tó ọ̀bà ní owó wá ti wá sọ fún mi tẹ́lẹ̀ tí ń bá ní màá yà ọ̀ tí ń bá ní àmọ́ bá ṣe máa sọ̀tẹ̀ ọ̀ kó tó di pé sí òun wá dé.
1: Best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so we'll get better information. We won't give you no more.
3: Láti ra pisi ìsìlẹ̀ láti kọ́ ni má dáwọ́ ni pé òun lọ bá lọ tó òun ló máa gbà wà dẹ̀ máa tó bá ti bá ti bọ̀rọ̀ fọwọ́ kan sọ̀kan olú ẹ ti bọ́ sí gbèsè tí ó lè gbọ́ nù ẹ̀ ó dẹ̀ máa ráìsì bp ó dẹ̀ ń pààyàn àwọn bẹ́ẹ̀ yára lọ́kọ́ ṣe sùúrù pẹ̀lú wa ọṣẹ sùúrù wọn bá jí owó wá ní kò sí ìṣọ́ràsì fún àwọn àlọ tí oníkọ̀ọ̀hún kiri pẹ́ẹ́pẹ́ àwọn tí òun tó lè bí ta wa wá ní bp wá dákú wá kú àmọ́ ìràn tó ti kún torí ẹ̀.
2: Ẹ ṣeun ọlọ́bẹ̀.
3: Kò kò jẹ́ bó ti jẹ́ fún láyé ìtọ́lómi sọ̀rọ̀.
2: Ẹ ṣeun màmí ẹ ṣeun gan ma ẹ ṣeun àbíkẹ́ láti ọjọ́ Aduke láti ọjọ́ ó ṣeun oyè okan kè lójú òpó TikTok àgbékẹ́ ọlá bí n pé ẹ ṣeun àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ lọ́ ẹ̀ káàsán.

0: Félix Olásùnkànmí ni láti Akẹ́sán.
1: Mr. Félix Olásùnkànmí láti Akẹ́sán, ẹ káàbọ̀.
0: Félix rẹ̀ ó gba fẹ́ni tó bá mọ tó bá lọ́pọ̀lọ́ tó mọ nǹkan tó fẹ́ fi ṣe tó máa yọ owó jáde kíákíá. Oúnjẹ pé kán gbà wá àgbà ẹ lóní ìgbà ẹ máa gbà lé oníṣọ kìlọ̀ wá ní kọ́kọ́ ọ̀fẹ́ láti fún àfẹlẹ́yìn lòdì.
1: Ó dẹ́yẹ bá jẹ ló máa gbé fòní.
0: Agbèfònú nínú ilé ìgbọ̀nsẹ̀. Mo ti gba ìdájú sí mọ́tò rí. Wọ́n dẹ̀ fún mi gé ìsọ̀sẹ̀ méjì àbẹ̀yẹ ọ̀sẹ̀ kan náà fún mi gé ìsọ̀sẹ̀ kan. Gbogbo dẹ̀ ti gbo iṣẹ́ tọ́gbà ìwo wọn ṣáàpù dáyé rọ̀ọ̀ṣì ẹni. Tó dé wá ti mọ̀ bá rí àṣírí ẹ̀rọ mi kí ẹni tí ò bá gba lóhùn tó gba àwọn olówó lára ẹ̀pọ́n tó ń wọ báyìí ń gba lóhùn jáde gba ọgbẹ́ jáde. Pẹ̀lú nígbà tó bá gba ọgbà ọgbẹ́ kíní kan gbé láǹtà ó gbọ́ dẹ̀ 1000 ó ti máa ń kàrà bíi 60,000 ní láàárín ọ̀la. Wọ́n ti fi ń fún òfèrè pé gèmí 200 lórí òdì náà bíi 300 ìfijọ pàápàánu òdì rọ́ọ̀mù ní pọ̀pọ̀ òdì rọ́ọ̀mù ní kínní ìgbà ẹlẹ́nu ẹ̀ máa dé kà lọ́ máa dé pè kiri.
2: Hello.
0: Pàápàá a méèkì ẹlọ́wọ́ kan
1: lọ́wọ́ kan
0: nígbà tí wọ́n ti ń gbà lóhùn jáde nípa tó ń kọ́wọ́ fún wọn lè.
1: Ẹ ṣe sà Félix Olásùnkànmí láti Akẹ́sàn. Mo ti léyàn tó yá owó yìí tó fi ra márúwá ó dọ̀bù ọ́zù ẹ̀yìn o ẹ̀ lóòótọ́ ló wà ń bẹ̀.
3: Ẹ ń ṣe ra ọ.
1: Present ma mo gentle sí bí o.
3: Ẹ̀kọ́ ètò.
1: Yes ma.
3: Ẹ̀fẹ̀ asan wa ọ ìyá àṣeyọrí Ṣáìdá Fátímọ̀ látòbí jọ.
1: Ìyá àṣeyọrí ẹ káàbọ̀ ma.
3: Yàrá.
1: Gbogbo àwọn
3: arákùnrin jọ kọ. Ṣé ìjọ owó ìlú gángan ni o.
1: Bó ṣe kọjú sẹ́nìkan.
3: Bẹ́ẹ̀ ti pé iṣẹ́ tó ń fẹ́ fi ṣe iṣẹ́ tó máa máa yọ owó tó máa máa rí fi ṣiṣẹ́ tí ó máa rí géèmì tó máa fi dá owó yẹn padà ni. Ìṣiṣẹ́ yẹn á gbowó kó wá gbé kalẹ̀ kó máa ẹsẹ̀ máa rọ wàá ti mọ̀ pé àìṣẹ́ yìí ò ń gbà báyìí bẹ̀rẹ̀ sí ní máa fi ṣiṣẹ́ ó bá ti fi ṣe kó máa dá owó yẹn padà bóyá ọ̀sẹ̀ àbí nǹkan kan lóòótọ́ ó gbé àwọn míì kò gbé àwọn míì.
4: Vegas, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday. Are here.
1: So long.
3: Owo ni owo. Obi jaba ni yawo. Obi jaba ni yawo. But we are man kato ya vefi she. We are man man kato vefi she ko ayawo. Inpa ko wale ya ya ma la la ingembe. Ala di di owo ma kambe.
1: Ami máa mi ẹ ṣeun o.
3: Gbọ́mọlé láńtà nìyẹn mọ̀ pé nǹkan tó bá gbóná. Àwọn kìíní ẹ̀dá bá dẹ̀ ti gbáyọ̀ ọ̀hún báyìí bí kán tí wọ́n yàn án mọ́ tọ́lẹ́ẹ̀tì bí kán tí wọ́n máa ń lọ́lẹ́wẹ̀ ìkan ní kán máa pa owó fún wọn.
1: Ìdí dábìlì pé nìyẹn.
3: Dábìlì pé ní gbọ́mọlé kìíní kan nìyẹn.
1: Ó gbóná lóòótọ́ owó tó
3: gbóná. Ọmọ òun ní pàtí bí àti mú wa kò ní fi síbi tó nira o. Àwọn àmì ajíjì ti wa kó ètò.
1: Mi yes ma. Ó lọ fà fà fà. Ó lágbára 09063352. Hello. Yes sir. Àwọn ti já. Mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ àwọn.
6: On social media. Facebook Jordan 105.
1: Ọmọléèwé tájọ wà nílé agodo báyìí. Àwọn ṣe.
6: Jordan 5FM. Twitter Jordan 105FM. Instagram Jordan 105.
1: Iléèwé làwọn ṣì wà. Ìbéèrè yẹn sí wọn lẹ́yọkọ̀ Adémọlá. Gẹ́gẹ́ bí ọmọléèwé, ṣé o lè gba mọ́mì rẹ lámọ̀ràn kan gba owó tá à ń sọ ìkan fi ran lọ léèwé?
7: Mo lè fún ọ lámọ̀ràn tí wọ́n bá ní agbára yẹn lọ́wọ́ cause mo ti mọ̀ pé fúnra mi màá dáwọ́ yẹn padà fún wọn.
1: Iṣẹ́ wo ni wọ́n ń ṣe níléèwé?
7: No, bá ti ṣe.
6: 05FM Lagos. Listen on the go at www.jordan105fm.

0: ẹgbọ́n nǹkan táwọn ọmọ yín sọ ń lé o ẹ̀yin mọ́mí dádì dámi lọ́la adébáyọ̀ dámi mo jẹ́rìí ẹ̀ ìyẹn olówó èlé ó ti yáwó pa ẹ̀ló ó yá dámi lọ́la mọ̀ gbọ́.
1: Gẹ́gẹ́ bí èmi bí ẹnìkan o mo lè gbá owó èlé
0: gbogbo lòwò irúṣẹ́ ò ló máa kò lé àti pé kí nìdí tó fẹ́ fi gbà ẹ já sòótọ́ fúnra.
1: Ìdí tí mo fẹ́ fi gbà ni pé mo lérò pé gbogbo èèyàn tó bá ń gbowó kọ ni ọ máa ná so èmi tí bá gbowó yẹn mo máa ní owó tí mo fẹ́ fi ṣe owó tá a dẹ̀ ń sọ yìí ni wípé bí kéèyàn máa ta ẹ̀ṣọ́ tí wọ́n bá ta àwọn ẹ̀ṣọ́ kékeré tó jẹ́ wípé
0: yàwọn yẹrin
1: àwọn tí ẹ pé kò sí
0: ẹgbà owó
1: alágbà lè wọ ọmọdé lè wọ tí wọn bá gba owó yẹn tí wọn bá fi kó lé tí yìí òun dẹ wọ sára ẹ tó ń ta a kò sí nǹkan tó bá burú bẹ tí wọn bá gbowó yẹn tí wọn dẹ ń dá padà tí wọn dẹ tún gbà mí so far tó yẹ pé èèyàn fi ṣe
0: nǹkan tó fẹ tó tí ò ní wúlò nǹkan tó wúlò ló kó lé lórí ó ṣe.

lórí TikTok gí máa kí joy love ẹ ṣe o D-Boss ẹ ṣe o àwọn náà comedy uncle comedy D-Boss àwọn náà ti darapọ̀ mọ́ wa ń bẹ̀ P-Jux Demi Shoduna àwọn náà ti darapọ̀ mọ́ wa Ruby Ruby Lashi ẹ ṣe ojú òní ti yin Stormy Story God bless you ẹ mọ̀ bá wa tẹ like ẹ mọ̀ share lójú òpó TikTok iléeṣẹ́ Jordan 105 òun náà lẹ́tẹ̀sí ojú wo TikTok tẹ́sí láǹfààní láti mọ̀ rí wa tí n bá rí èèyàn kan tó lè gba ìbéèrè yẹn ká tún fi kún lọ́sàn tòní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń ṣùgbà wa lórí abala yìí Ọláwálé Ọláníran ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ fún yín lágbára Elédùmarè gbogbo Festac God bless you ẹ bá fẹ́ fa iná sílé yín company yín ẹ pé Ọláwálé Ọláníran ẹ kàn sí àwọn ni wọ́n ń ṣe Ọláwálé Ọláníran iṣẹ́ wọn dá wọn lójú bẹ́ẹ̀ làwa náà sì ṣẹ̀rí ẹ̀ àrí pé confirm wa bàbá ògún gbogbo àṣàfà kò ní bàjẹ́ lágbára Elédùmarè ẹ bá ń tọ́jú sagati ìgboro sodiq kẹ́hìndé ọmọ eléèéfín ní ìlú ìjẹ̀bù ìkẹ́nẹ́ gbogbo ẹ̀yìn ti kẹ́nẹ́ ẹ bá ń tọ́jú sodiq kẹ́hìndé o ọmọ ìdílé eléèéfín ló ti jáde mo kí gbogbo ẹ̀yìn ẹbí eléèéfín ń bẹ̀rù o kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba mi Elédùmarè ìlú wambi ló wà abúlé ẹ̀gbá títí dárége mr dami àgbà bọ́là àwọn fúbọ́là wanu god bless you confidence bàbá zion èèyàn mi ọ̀rẹ́ mi èèyàn mi pàtàkì kò ní bàjẹ́ o bá ń ṣètọ́jú akọgun òṣà gbogbo jíbóru kò ní bàjẹ́ ń bẹ̀ bá ń ṣètọ́jú jerry williams chama wanu ní àjọwà brotherhood ìyàwó ṣífù náà mo kí yín dáadáa ìyá lálùbáríkà tí ń kó wa ẹ kó wa jẹ pẹ. àmì fàtúndé fàfúnfún mi ò ní wá yín tì lágbára Elédùmarè asp adétayọ ayẹni ẹgbọn mi dáadáa god bless you ọfíṣà tó mọ ẹnu ẹ ọfíṣà tí ń lo máìkì tí ń ṣe bí àwa náà ẹ bá ń ṣètọ́jú ọlọ́pẹ́ jẹ̀rìí gbogbo gíwá òkè àrò ẹjẹ̀ máa lọ díẹ̀ díẹ̀ kí ni parí òwe wa tòní ó dunni ó ṣe mí làánú wípé èèyàn kan péré ló gba ìbéèrè mi lọ́sàn-án yìí tadna lẹni náà mr latif láti ìlú péjú ní òṣòdì god bless you sir àwọn ni wọ́n súnmọ́ dáadáa wọ́n sì gbà á erin dé ẹnìkan ní erin mi lókun ni àtẹrin mi lókun èwo ni ó ṣe pa jù sápò nínú méjèèjì. ṣé mo wíire ó ní mo wíire ẹ ṣe o mr latif láti ìlú péjú àwọn nìkan ni wọ́n gba ìbéèrè erin dé ẹnìkan ní erin mi lókun ni nínú méjèèjì èwo ló ṣe pa jù sápò kò sí ìta lè pa sápò nínú méjèèjì. tọ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ adékọ̀yà adémọlá faith samuel ọ̀dà olú nífẹ̀ẹ́ mi àìná faith òtókè ayọ̀bá mi a ṣe investigation lórí ọ̀rẹ́ bóyá ọmọ òtókè ni dámilọ́lá adébáyọ̀ òun bá mi jẹ́ orúkọ ó sì búrò láìkí ni adéyẹmí abdulrahman òun náà wà pẹ̀lú mi ń bí bàbá tí wọ́n ń ṣe súnmẹ́ka nu àwọn ń ṣe súnmẹ́ka ẹ máa gbéṣẹ́ wá fún òun náà ọmọ dáadáa ni òun ẹ gbéṣẹ́ wá fún ẹ jẹ́ kí ó bá yín ṣe kíni ẹ jẹ́ kó bá yín ṣe bàtà yín láìpẹ́ láì jìnnà àmọ́ polówó rẹ ọmọ wa ni òun náà máa gbóhùn sáfẹ́fẹ́ láìpẹ́ tó bá ti parí ìwé rẹ ẹ fọkànbalẹ̀ ọmọ alájà ọmọ márùn mi nu ẹ jẹ́ máa lọ adúpẹ́ lọ́wọ́ razak adéjàre tó mojú ẹ̀rọ fún wa lónìí peter olarinyi ló ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ engineer morgan peter òun ló wà nílé agbára tẹ fi láǹfààní láti máa gbọ́ mi káàkiri àgbáyé ìyẹ̀rọ kínní ní ọlọ́fà àmọ̀jọ ọlálọ́mí ọmọ abisujo họ ọfọ ọmọkẹ ẹrú ẹ ló mọ ọká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ ọmọ ló ń lé bàbá tó bí mi lọ mọ ẹrú agbèmílékè adébáyọ ló kọ mi akéwì jẹ ní mí fún gbogbo pèdèpèdè káàkiri àgbáyé máyégun ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́tọ́ lọ́rọ̀ one àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ bàbá ẹ lóko mo ní kì í ṣe bí ìgbéraga ohun ọlọ́run ọba mi ló dirí ẹwà fakúkọ.

0: 09012411956 fún ìpolówó ọjà ní 09124119516. Tọ́ títí ọ̀la tátù láǹfààní láti pàdé lórí ètò bó ṣe ń lọ. Mo ń wá àwọn tí ó ṣonígbọ̀wọ́ ọ̀tọ́jọ́ ìṣẹ́gun náà ni ó yẹ ká máa mú ìbéèrè àti ìdáhùn náà wá fún ọ̀nà míì tí ó ń ṣe òwe. Ṣùgbọ́n tá a bá ti rí ẹ̀yin náà lè jẹ́ ẹni náà tí ó máa ṣonígbọ̀wọ́ wa. Bí Ọláwálé Ọlánìran ṣe ń ṣe tẹ́lẹ̀ yìí tọ́jú ajé. A máa fi ìbéèrè àti ìdáhùn sí orí bó ṣe ń lọ ti ọjọ́ ìṣẹ́gun náà. Ẹ máa gbé ìpolówó ọjà yín bọ̀ ẹ wá ṣonígbọ̀wọ́ mi. Abẹ́fẹ́ ká fi ètò yìí ká fi ilẹ̀ ni. Bóyá ká má ṣe mọ́. Ẹ máa gbé ìpolówó bọ̀ kò sí owó wọ̀ gara ní iléeṣẹ́ Jordan 105.5 FM. Owó péréte náà lẹ fi polówó ara yín. Mo sì fi dá yín lójú pé ẹ tà ní ta kọmọ ẹranko tó tà. Irin dé ẹnìkan ní irin mi lókun ni ewo ni ó ṣe pa jù sápònú méjèèjì. Títí ọ̀la tátù láǹfààní láti gbóhùn ara wa.
1: Awesome talk every day.
0: Mo yọ́ lọ́sàn-án yìí o. Ọlọ́run ọba mi sáyẹ̀nsì ó ṣe.

0: kan la ti pade e a le ma fiye si ibi ta ti pade e opolopo
1: Instagram Jordan 105
0: oju ala na lo ti pade ogun to nbaja oju ala le lo mi ti pade e ogun ti mo pade e loju ala to so aye e didakuda ogun ti pade e loju ala to fi aye e pa elekun ogun to pade e loju ala to ba irin ajo re je oni ni mo mu agbara olorun pade ogun ye oruko jesu olugbala ogun ye ko pina sonu elomi inu eje o lo ti pade ogun ti e ogun inu eje be le gan to ba wole si olara tan ki mo seboro bi aisan to nse ni to da to ba ti raye ninu eje o se ma nle ati tete le jade o na ni ogun to pade niyan lati inu eje be lo se ma nle ogun ye ma da seru mo niyan lowo ogun ye ma da ye niyan ru mo lowo ogun ya gba keniyan layo sugbon a tun ni banuje lori ayo to ni ogun to pade niyan ninu eje a gba keniyan sise sugbon ko ni gba keniyan ni akojo ogun teyan pade ninu eje a je keyan ma adua gba sugbon ati resi adua o ma le ogun to pade niyan ninu eje o ma je keyan mo woli to dara sugbon ona bayo ogun e ko ni re mo wi loruko oluwa agbara to pade e ninu eje to so irin ajo re di irin ajo ekun agbara to pade e ninu eje e to se ori eba ti o gba ko dide agbara ye ko pare ko pare ogun inu eje le gan ogun to ba pade eniyan ninu eje o le ba yan dale o le ma je keyan rona lo mama ijo mo boya in to jaye inu eje lo ti pade e ogun inu eje le gan bẹ́ẹ̀ ni ogun ojú àlá se le ogun téèyàn pàdé lójú àlá àti téèyàn pàdé nínú ẹ̀jẹ̀ ogun burúkú ni wọn ẹgbọ́n eléyìí sà ènìyàn tó pàdé ogun nínú ẹ̀jẹ̀ ó máa mọṣẹ́ ṣe ṣùgbọ́n iṣẹ́ ò ní pàdé àánú láéláé ènìyàn tó pàdé ogun inú ẹ̀jẹ̀ ó máa mọ̀wé ṣùgbọ́n ẹrú ló máa fìwé tó kà á máa fi ṣe ìjọ ti dáni tó jẹ́ pé gbà tó wà nínú iléèwé ó mọ̀wé ó dẹ̀ ṣe dáadáa àfìgbà tó padà di ẹrú ẹni tí ó mọ̀wé ogun inú ẹ̀jẹ̀ ni ogun inú ẹ̀jẹ̀ ó máa ń ṣẹ̀yàn lórí sí ọ̀dọ̀ àwọn tí ò lè ràyàn lọ́wọ́ ogun inú ẹ̀jẹ̀ ó máa ń ti ayé ènìyàn bọ àárín àwọn tí ò lè ràyàn lọ́wọ́ gbọ́ dáadáa ibo ló ti gbọ́ mi lálẹ́ ibo ló wà mo mọ̀ pé o tún máa gbọ́ àdúrà níbi gbogbo ṣùgbọ́n lálẹ́ ìṣe ni kò gbọ́ tèmi ogun tó pàdé nínú ẹ̀jẹ̀ tó ba iṣẹ́ rẹ̀ jẹ́ ogun tó pàdé nínú ẹ̀jẹ̀ tó sọ́ da láìmọ̀ ṣe

lọ́sẹ̀ yìí ogun téèyàn pàdé nínú ẹ̀jẹ̀ ó máa ń le gan èèyàn múra tì ní bẹ́ẹ̀ ni sà ogun inú ẹ̀jẹ̀ ó máa ń gba àwẹ̀ lọ́wọ́ ènìyàn ní àgbàyípo mo rántí ọjọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé mi bàbá yẹn wípé ó má gba bíríbírí eléyìí tán wà á tún gba òbí o bá a ti ń parí 21 days ó tún ní pé 21 days mi tún ya a tún sinmi 21 days rẹ̀ ó tún bẹ̀rẹ̀ 21 days rẹ̀ mo wí lórúkọ olúwa agbára tó pàdé ẹ nínú ẹ̀jẹ̀ èyí tó sọ ìrìn àjò rẹ di rádaràda ipá tó pàdé ẹ nínú ẹ̀jẹ̀ èyí tó sọ ìrìn àjò rẹ di ẹni tí ò mọ̀ ṣe ipá inú ẹ̀ ogun inú ẹ̀jẹ̀ ó máa jẹ́ kéèyàn jáde láàárọ̀ á lọ làágùn bẹ́ẹ̀ ni ó mọ̀ pé ìṣerere inú làágùn ló wà bẹ́ẹ̀ ni ìṣerere inú làágùn ló wà ogun tó bá pàdé ènìyàn nínú ẹ̀jẹ̀ ó máa jẹ́ kéèyàn làágùn ṣùgbọ́n làágùn yìí ò ní yọ ìrì mákàlì dàrú àmì ẹ̀dá sọlẹ̀ àyàbá ogun tó pàdé ẹ nínú ẹ̀jẹ̀ tí ò jẹ́ kó lérè lórí làálàá ẹ̀ orúkọ jésù ó parẹ́ ẹ pariwo níbikíbi tó wà ó gbẹ́ ẹni tó bá gbọ́ mi lálẹ́ yìí tó bá ní orí ọ̀fẹ́ àti gbọ́ mi kò pariwo ẹ̀jẹ̀ jésù pariwo ẹ̀ dáadáa pariwo ẹ̀jẹ̀ jésù bá ogun inú ẹ̀jẹ̀ wọlẹ̀ láyé mi ogun tí mo pàdé nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbá wọlẹ̀ ó yá máa sọ

0: 105 FM Lagos. Listen on the go at
1: Psalm 24.
0: www.jordan105fm.
1: Bí oyin bá dúró, àwọn ìrà máa ń wà ní wíìkì
2: yìí,
1: ẹ̀yin aláàánú, ẹ wá mi kàn.
0: This is Job.
1: Ẹ jẹ́ ń gbé àwọn ẹlẹ́rìí wọlé, mo fẹ́ lọ sójú iṣẹ́.
3: Orúkọ mi ni Ọdún Ayọ̀ Ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà lóhun. Mo dúpẹ́ pé láti ìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ́bú-òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó cement ẹyọ̀kan. Mo sanwó cement, ìgbà mi máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, àtúnsanwó cement ẹyọ̀kan, mo máa délé. Dádì ṣe program kan lórí service ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Wọ́n ní kan tẹ́wọ́, mo dẹ̀ tẹ́wọ́. Pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà wọn máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ ná mọ́tò yẹn, ó dẹ̀ bá lọ, ẹni yẹn dẹ̀ gbowó lọ́wọ́ mi. Ṣe ra mọ́tò yẹn nìyẹn. Kẹta oṣù tí ó lọ lọ́hùn, torí mi lọ ilé tó lọ yìí, mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì, mo dẹ̀ kọ́ 2-bedroom flat kan, a room self-contained kan. Ẹ bá mi ní Olúwa lógo. Ògo.
1: Báyìí ni Olúwa Jehova wí, ẹni tí ó ní ayé àti ọ̀run. Gbogbo ẹyí tí ẹ wà ní Lagos State, mo ní kí n sáré sọ fún ẹ nípa 24 hours program tó ń bọ̀ ní ọjọ́ Tuesday. Ẹ̀mi Olúwa ti fún mi ní assignment fún gbogbo àwọn ènìyàn pátápátá. Àwẹ ọjọ́ kan pẹ̀lú ìṣòro ọjọ́ kan lọ́jọ́ Tuesday nítorí nǹkan méje pàtàkì. Màmá ṣàlàyé ẹ̀ dáadáa lọ́la lórí prógrámù yìí. Gbogbo ẹni tẹ́ wà ní Èkìtì àti Àkúrẹ́. Tó bá di ọjọ́ Wednesday, ìpàdé máa wà lórí òkè wa ní Èkìtì ní 8:00 láàárọ̀. I will be there live and direct lágbára Ọlọ́run bí mo ṣe ń wọ ìlú láti Canada. Màmá fisiti Èkìtì ní ọjọ́ Wednesday 8:00 àárọ̀. Tàbá ti parí ọ̀sán kan àti òru kan ní Fagba lọ́jọ́ Tuesday. Ó yá nílùú Èkìtì. Tó bá di Thursday, àwọn Àkúrẹ́ máa gbà mí lálejò. Mo gbọ́ ohùn Olúwa pé ká tó sí on the 29/30/31, ẹ̀rí rẹ̀ máa pọ̀, ògo rẹ̀ máa tóbi, ó máa rí ìyanu, ó lẹ́rìí lórúkọ Jésù. Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀.
4: Òru mẹ́ta tí Sámi àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmù òjò pé ó máa bọ̀ wá dáre.
5: Ogun tó bọ̀ rìn àjò oṣù kẹjọ. Àṣírí ẹ̀ máa tú. Òní bọ̀ rí kọjá sọ́sùn Jésù. Ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lórí òkè ògo àṣejìrẹ́ ń bàdàn. Lọ́jọ́ Saturday 29, the Monday 31st August. Òru àṣírí cross over. Àkòrí tí ẹ̀mí Olórun alààyè fún òlí rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀. Professor Abudu Authority. Breaking generational anchor. Fífọ́ àti wíwú gbogbo ìgbópinlẹ̀. Ogun àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tì níwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa, ẹni tí gbogbo agbára Ọlọ́run àti ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ má jẹ̀bú tá a ta sílẹ̀ ní kábàyì. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀, ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sam Ojo Authority, bàbá wòlíì orí òkè ògo, lọ́jọ́ Saturday 29, the Monday 31st August, wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ Coca-Cola. Orí òkè ògo lẹ dé yẹn. Ìkóríta ìpínyà rẹ̀ fún wa tòun ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: Àdúrà rẹ̀ gbà.
2: Ṣéyọ̀ bí àṣà
1: ẹ̀ṣẹ̀. Sọ́rí tí ẹ̀rí bá ń jáde.
2: When testimony score.
1: Ìpinnu lo nílò.
2: You need the determination.
1: Wípé Ọlọ́run tó ń ṣe yìí.
2: God has doing this.
1: Ó lè dọ́dọ̀ rẹ̀.
2: Ìgàjẹ́ tòjú
1: àṣà. Ẹyin tẹ́ ti lẹ́rìí tẹ́lẹ̀.
2: You have testimony before.
1: Ẹ nílò ìpinnu titun.
2: You need due determination.
1: Pé Ọlọ́run ò tiẹ̀ ti ṣe.
2: That God has never started.
1: Torí ọ̀nà àwọn olódodo.
2: Because
1: the way of
2: the righteous. That shine it.
1: Láti inú ògo sínú ògo. Kò ń ṣe láti inú ògo.
2: If not from glory.
1: Sí ìpadà sí.
2: To obscurity.
1: Tí a bá wá rí agbára.
2: If there's any power.
1: Tó fẹ́ kó padà lọ tọ́ ìkorowó. Mo gbàdúrà.
2: I pray.
1: Agbára yẹn ṣubú.
2: Yes, yes, the power.
1: Agbára tó fẹ́ kó padà sẹ́yìn.
2: God, I want to send you back.
1: Tó fẹ́ kó padà lọ jẹ kóró.
2: I want to go and test you.
1: Tó fẹ́ kó.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Ẹ jẹ́ máa kí yín kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò ètò tá a fi nígbàgbọ́ pé pẹ̀lú ọlọ́ọ̀ba ohun gbogbo ní ṣíṣe olúwa ṣeun bàbà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nínú agbára lákòókò yìí náà ni bàbá wa prophet dr ms fabi yìí bàbá possibility jp bàbá ẹ gbàdúrà fún ara
0: ìṣẹ́kọ́fà jésù kristu olúmọ̀ ìkẹ́ ẹ̀.

0: Ọlọ́run tó dé ayé àti ọ̀run adúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ọ̀pẹ́ wa fún òní ọjọ́ ajé ẹ̀jẹ̀ kílẹ̀ jẹ àwọn ènìyàn lánàá. Wọ́n ní ògùn ọjọ́ òní jíjáde wọn wíwọlé wọn bàbá jẹ́ kó já sọpẹ́. Ẹkún tó kéré ẹkún tó tóbi má jò ya ọ̀dọ́
1: wọn.
0: Àwọn kan dúró dè wọn lónìí láti gbomi lójú wọn má yàn pàdé wọn. Bí wọ́n bá pàdé wọn bàbá jẹ́ kí ohun tí wọ́n rò jẹ́ kó dàlé wọn
1: lórí.
0: Àwòṣí ọ̀sẹ̀ tó kọjá bàbá jò ta wọn. Ìyá ọ̀sẹ̀ tó kọjá má jò ta wọn. Ìjì ọ̀sẹ̀ tó kọjá má jò jà wọn. Àwọn ìgbésẹ̀ àti àmúbá àti ìjákulẹ̀ olúwàbá wí. Àwọn alákanwà tí wọ́n ti lá tó dúró sórí ọkàn wọn pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àlábí ikú bí àìsàn àlábí ìdíwọ́ bí ìpọ́njú wọ́n ṣàmì wọn ṣàmì olúwa yẹ lórí
1: oníyí
0: bàbá jẹ́ kọ́rọ̀ wọ́n já sí ọkàn ọ̀sẹ̀ yìí nínú gbogbo ọ̀sẹ̀ tán ti ṣe láyé ọ̀sẹ̀ jẹ́ kó fún ọ lẹ́bùn ọ̀sẹ̀ kó dá wọn láre gbogbo ọjọ́ ayẹyẹ tán mú lọ́sẹ̀ yìí má jò mẹ́kún jáde gbogbo ọjọ́ ayẹyẹ tán mú lọ́sẹ̀ yìí má jò mú àìsàn jáde ìtìjú òun àbùkù àti ìdààmú olúwa ti jáde láyé
1: wọn
0: lọ́kàn balẹ̀
1: dáwọn
0: lóhùn ayọ̀ wọ́n ti rẹ́rìn-ín bọ̀ bàbá jẹ́ kọ́ fẹ̀rín parí ọ̀sẹ̀ ọgọ́ ni fún orúkọ
1: rẹ̀
2: Bàbá, èmi ni ọjọ́ ajé ti ṣọjọ́ Monday. Kí lóhun tẹ́ fẹ́ fi bá wa sọ̀rọ̀ lákòókò yìí?
0: Èmi ọjọ́ ajé la máa fi ń dúpẹ́.
1: Today is Monday, we used to thank God.
0: Alẹ́ máa dúpẹ́ lákòókò
1: yìí. I will think thank God this time.
0: Kúrẹ́ ń ta ṣe lóore tí
1: o dúpẹ́. Who shall I even without giving thanks?
0: Bí ọlọ́ṣà kò ní
1: lẹ́wọ́. It's like a rubber that still turns.

0: ọrùn.
1: Hallelujah.
0: Mo kí ọ pé yóò dára fún ọ. Jọ níbikíbi tó ti ń gbọ́ mi ohun àmì yẹn ni kó o máa ṣe gba ìrànlọ́wọ́.
2: Ìpàdé alágbára yìí yóò ní agbára. On the 30 ní àárọ̀ Sunday, gbogbo ènìyàn pátá kó gádà ní Christ World Gospel Ministry Bakare Street ní Genesis Bus Stop Ikondo Road Ìṣẹ́rì Ìdímù ní Ẹgbẹ́dá ní alẹ́ ìṣóòru ìyẹn ní alẹ́ ọjọ́ Sunday on the 30. Gbogbo wa yóò kóra wa papọ̀ pàdé ní church. Gbọ́ mi ohunkóhun tó ń retí ọ̀rọ̀ àrílíṣẹ̀ fún ẹ ní alẹ́ ọjọ́ Monday tíṣe 31st stroke on the 1st of September. Jẹ́ kí n sọ fún ọ, a pín òróró 2,000 fún gbogbo ènìyàn. Gbogbo ẹbí tíbikíbi tó ti ń bọ̀, èmi gba olúwa gbọ́ pé wàá rí ìyanu. Àárọ̀ kutukutu ni o lọ́jọ́ Sunday ní ọ̀dí 30 ní Bakare Street. Gbogbo èèyàn pàdé ń bẹ̀ yóò dà fún ọ ní alẹ́ ọjọ́ Sunday. Ara padà wá fún pàjáwìrì ní ọjọ́ Monday. A tún bọ̀, ìyẹn la máa fi ṣe cross over ìtò new month. Oṣù bàbàbà ló fẹ́ wọ̀ yìí. Má fi ayé rẹ ṣeré, má fi ayé àwọn ọmọ rẹ ṣeré, má fi ọ̀rọ̀ iṣẹ́ rẹ ṣeré, yóò dẹ̀ dà fún ọ. Ẹ̀mí rẹ̀ wà, ayé ò ní rí ọmú. Mo gbàdúrà fún ọ wípé àwọn ilẹ̀kùn tí ọ̀tá rúpẹ́yà wọn ti tì lórúkọ Jésù kó máa ṣí fún ọ. Gbọ́ olúwa lónìí, ọwọ́ adánidúró tó dá àwọn tó ṣáájú rẹ̀ dúró, ọmọ yẹn jóná sọnù. Ọmọ yẹn jóná sọnù. Agbára ti ń sọ nídìí èèyàn, ògo Ọlọ́run ti ń sọ nídìí èèyàn, ó darapọ̀ mọ́ ayé rẹ̀. I speak into your destiny in the name of Jesus of Nazareth. Receive help.
1: Amen.
2: Receive help.
1: Amen.
2: Receive help.
1: Amen.
2: Receive help.
1: Amen.
2: Receive help.
1: Amen.
2: The hand of God for total turnaround in the name of the Lord. Let the hand enter into your life.
1: Amen.
2: Owo durere, owo isodi nla, owo isodi gbogboro, owo igbori eni soke, owo yẹ ko wonu aye.
1: Amen.
2: Eni to ni oni debi to nlo, ẹni tó sọ pé ó máa dá dúró lórúkọ Jésù kó ku ikú òjijì. Agbára ti ń sọ ní dèèyàn wájú lórúkọ Jésù kó wọnú ayé ẹ lọ. Kó wọnú ayé ẹ lọ. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Mo gbàdúrà pé lórúkọ Jésù lónìí ẹni tó ní ọkùnrin ò ní balẹ̀ kó ku ikú rẹ. Kó ku ikú rẹ. Kó ku ikú rẹ. Gba ìrànlọ́wọ́. Agbára ti ń sọ ní dèèyàn ńlá kó wọnú ayé rẹ
1: lọ.
2: Bó o ṣe ń ṣàmì yẹn bẹ́ẹ̀ ni ilẹ̀kùn ṣí. Bó o ṣe ń ṣàánú yẹn bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ ń dìde. Bó o ṣe ń ṣàmì yẹn bẹ́ẹ̀ lórí awa orí. Bó o ṣe ń ṣàmì yẹn bẹ́ẹ̀ lórí ojúrere Ọlọ́run. Ó yẹ gbà á. Mo ní bó o ṣe ń ṣàmì yẹn kí Olúwa kó rán ìrànlọ́wọ́ sí ọ. Mo ní kó rán ìrànlọ́wọ́ sí ọ. Mo ní kó rán ìrànlọ́wọ́ sí ọ. Kó rán ìrànlọ́wọ́ sí ọ. Láti bí gíga rẹ̀ wá kó rán ìrànlọ́wọ́ sí ọ. Orúkọ mi ni Wòlíì Ọlárẹ̀wájú Bankole láti inú ìjọ Christ World Gospel Ministry ní Bakare Street. Lórúkọ Jésù gbọ́ ojú rere Ọlọ́run. Lórúkọ Jésù gbọ́ ojú rere Ọlọ́run. Láti Christ World Gospel Ministry Bakare Street. Ìṣẹ́rí Ọlọ́finí Ìdímù ní Ẹgbẹ́dá ọ̀nà tó lọ sí Governor Road. Tó bá ti wọ mọ́tò anywhere tó bá wà Lẹ́kọ̀ọ́, tó bá ti dé Ìṣẹ́rí Ìdímù ní Ẹgbẹ́dá ní Ràdàbà fẹ́ǹsì ọ̀nà tó lọ sí Ìgàndò dúró ní Genesis Bus Stop. Láti Genesis Bus Stop gbé ọ̀kadà tó lọ sí Christ World Gospel Ministry Bakare Street. Wọ́n máa gbé ọ débẹ̀. Sọ pé chọ́ọ̀chì Wòlíì Bankole ló ń lọ. Bazaar.
1: Nàwó.
2: Bazaar.
1: Nàwó.
2: Anywhere ní gbogbo ànímọ̀ṣọ́ ṣá sọ pé Bazaar ló ń lọ ní Bakare Street. Tó bá ti dé Bazaar, anywhere tó bá ti ń bọ̀, tó bá ti dé Ìṣẹ́rí Ìdímù Ràdàbà, sọ fún wọn wípé ó ń lọ sí Bazaar. Ọkọ̀ dúró ní Petrocam Genesis Bus Stop gbé ọ̀kẹ́ra láti ibẹ̀. Wọ́n á gbé ọ débẹ̀. Mo gbàdúrà fún wípé ọwọ́ ojú rere tó kọjá ojú orí rẹ lórúkọ Jésù kó wọnú ayé rẹ. Bàdá àǹtí ṣàmà ṣàmì àdúrà kì í pọ̀ jù ẹ̀yìn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ lọ́nà ti múra sí àdúrà jù torí àti ìmọ̀ ṣe a máa dojúkọ. Ọ̀pọ̀ ọ̀pọ̀ lè gbàdúrà torí pé ó bìlí pé àdúrà kì í gbà. Tí àdúrà bá kì í gbà, àwọn èèyàn ò ní máa gbà á mọ́. À ń
0: àdúrà torí pé ọlọ́run ṣe ń gbọ́ àdúrà ìdí náà la fi ń gba àdúrà number two ọlọ́run pàṣẹ fún wa pé ká máa gbàdúrà ní ìgbà gbogbo láì sinmi àti láì ṣàárẹ̀ mo gbàdúrà fún ọ àdúrà ní ń gbà ó agbára kì í gbà sá máa ṣàmì mo jẹ́ súre fún ọ lónìí lórúkọ jésù agbára tí ń kó làálàá rẹ jóná agbára yẹn gbiná dára mo ní agbára tí ń dà ọ láàmú agbára yẹn gbiná dára agbára tó jẹ onísinmi agbára yẹn gbiná dára agbára tó jẹ kí ayọ̀ rẹ ó dé agbára yẹn gbiná dára gba ojú rẹ ní ọlọ́run gba ti èèyàn gba ojú rẹ ní ọlọ́run gba ti èèyàn mo gbàdúrà fún ọ ẹ tún sọ pé máa fàyè sun ọkọ kúkú òjijì gbọ́ mi olùfẹ́ sàmàṣàmí má wọ́n sàmàṣàmí bàbá mi dá ọ lóhùn ó wọnú iṣẹ́ rẹ ó wọnú òwò rẹ ó wọnú ayé rẹ ọlọ́run wọnú iṣẹ́ rẹ ó wọnú òwò rẹ ó wọnú ayé rẹ àfihàn gbé ọdìdẹ àfihàn gbé ọdìdẹ àfojúrere gbé ọdìdẹ àfihàn gbé ọdìdẹ ìrànlọ́wọ́ tó kọjọ torí rẹ kó dìde fún ọ ọlọ́run àwọn bàbá wa kó dá ọ lóhùn. In the name of Jesus, whatever you are looking for, receive it now. Whatever you are believing God, receive it now. Whatever you are trusting God for, receive it now. Your marriage, your men, your in your mental health, in your finance, in any area of your life, receive help. In the mighty name of Jesus, what the Lord alone can do is released to you. What the Lord alone can do is released to you. What Jesus alone can do is released to you. Àánú tí ń sọ ní léyìn ó wọnú ayé rẹ ó wọnú iṣẹ rẹ ó ní ṣàìsàn ìwọ obìnrin ọkùnrin tó ń gbọ́ mi tó wà lọ síbítù tó ṣàìsàn yẹn gbá ìwòsàn gbá ìwòsàn gbá ìwòsàn ọlọ́run mi wù ọ́ sàn ọlọ́run mi wù ọ́ sàn ǹjẹ́ àwọn ohun tí ọlọ́run sọ níwẹ̀ sàn. 27 yẹn kí ló wí ká jáde olùfẹ́.
3: Olúwa ni ìmọ́lẹ̀ mi.
0: Olúwa ni ìmọ́lẹ̀ mi.
3: Àti ìgbàlà mi.
0: Àti ìgbàlà mi.
3: Tani èmi ó bẹ̀rù.
0: Tani èmi ó bẹ̀rù.
3: Olúwa ni agbára mi.
0: Olúwa ni agbára
3: mi. Àyàtà ni yóò fò mí.
0: Ẹni tí ò lágbá lórí ẹ̀mí ẹ̀ kò lè pa ọ́. Ẹni tí ò ní agbára lórí ìgbàlà rẹ̀ ò lè pa ọ́. Ẹni tí ò lágbára lórí ẹ̀mí ọ̀rẹ́ Bíbélì sọ pé ó ní òun bẹ̀rù ẹni tó lè pa ara ṣùgbọ́n ẹni tó lè pa ẹ̀mí. Torí náà ni mo fi ń sọ fún ọ lónìí. Ohunkóhun kó ògùn máa là kọjá sàmà sàmì ogun ayé ò ní borí ẹ mo ní ogun ọ̀tá ò ní borí ẹ àwọn ọmọ níṣẹ́ ni wọn ò ní borí ẹ bó ṣe ń sàmì lórí bẹ́ẹ̀dì yẹn ọ̀run ṣí fún ọ bó ṣe ń sàmì nínú mọ́tò yẹn ọ̀run ṣí fún ọ bó ṣe ń sàmì lórí ìrìn yẹn ọ̀run ṣí fún ọ agbára fàyè sùn ni àfiṣẹ́ sùn ni tó yí ọ káàkiri wọn máa gbiná agbára fàyè sùn ni agbára fiṣẹ́ sùn ni tó yí ọkà mọ́nìkọ́ máa gbiná bó ṣe ń ṣàmì ọ̀nà ńlá bó ṣe ń ṣàmì ọ̀nà ńlá bó ṣe ń ṣàmì ọ̀nà ńlá ọlọ́run mi gbé ọdìdẹ àánú olúwa gbé ọdìdẹ ọwọ́ agbára ọlọ́run gbé ọdìdẹ òní ṣẹ́rú ayé òní ṣẹ́rú èèyàn òní ṣẹ́rú ẹbí òní ṣẹ́rú ayé òní ṣẹ́rú ẹbí gbogbo èyí tẹ́tí lọ sẹ́pàsì tó fi ní fisa àsìkò tẹ́tí dé o ó yá ilẹ̀kùn orílẹ̀-èdè kò síwájú yìí ilẹ̀kùn orílẹ̀-èdè kò síwájú yìí mo ní ilẹ̀kùn orílẹ̀-èdè kò síwájú yìí mo ní ilẹ̀kùn orílẹ̀-èdè kò síwájú yìí ilẹ̀kùn ìgbẹ́dìde kò síwájú yìí ilẹ̀kùn àánú kò síwájú yìí àwọn tó ní kò fòkó ni sọ pé àwọn máa rẹ́yìn rẹ lórúkọ jésù tí wọ́n ṣubú kí ni ma stu ìwé psalm 27 yẹn sọ kí ló wí.
3: Nígbà tí àwọn èèyàn búburú.
0: Nígbà tí àwọn èèyàn búburú.
3: Àní àwọn ọ̀tá mi.
0: Àní àwọn ọ̀tá mi.
3: Àti àwọn abínúkú mi.
0: Àní àwọn abínúkú mi.
3: Wọ́n súnmọ́ mi.
0: Ẹ dúró Bíbélì pé òun ní àwọn abínúkú àwọn èèyàn kan wọ̀ tẹ́ pé wọ́n fẹ́ rí ọ láyé tó wà láyé ó fi wọn nínú iná olúwa Jehovah kó da iná sun wọn.

0: o so pe mi o se nikan mi o be mi koja eni ko le ba mi ja ko need ko ba awon eyan koja awon ko wa won ki se aje o sugba o ni ro buburu ni won awon eloro buburu buru da awon aje lo tori pe bibele pe won ni awon alarose awon ko wa to ba ti ro nkan to ba ti ro bayi o ma se ni o no se nikan o ntaja o ngbele pelu awon eyan o lebi wo to ma pe taye kende to be lowo kende kende so fa ki o ko taye ju ti e lo ayari kale to ma be lowo taye tan so fa ko ko kende ju ti e lo ayari kale ko ni di ko se eyan kaye to gbogun ti o ohun to ma mu ko je po fe dide the father to so po fe je eyan aye wa lota awon ko wa o ma ri mo ma ri o fa ri o gbe eyan mole wa fe pa ye eyan je awon ika ko wa to ma fa ba ye eyan je ni bi kibi to wa ni ara ja ye re loruko Jesus ko ku ko jiji
1: amen
0: that's what do
1: won sumo mi lati je ara mi
0: ma gbo e ara eyan lo fe je awon ajarogba so ma kole awon ye ara eyan lo ma nje ara eyan lo fi ngbokun eje yan ni won mu kasaju si
1: won ko si kose
0: won si kose
1: won si subu
0: loruko Jesus ki won subu
1: amen
0: bibeli ni won sumo wa ki je ko won dina si wa o gbere so pe o ni ara ile ni o ni ota eyan mo gba
2: Lord Jordan wonder
0: ba fun awon ni ko won subu
1: amen
0: awon to sumo to je awon to foro re lo awon to so pe fe lo gba advice lowo won ti won duro pe awon ijo lo ita iku ko je lara won
1: amen
0: e gba o mo gba du ape aye o ni ri omo
1: amen
0: e gba o ti mo fe so yin e kiyesi awon ti mo fe so yin gbogbo omo Olorun wo bi eleki soro ese eleki soro ijo ope ni mi kan to joko ninu ipe ninu jo eyan gan ko mo to wa se nbe so o le je iwo to n gbo mi gegege la ro mi si gbo mi o bi oluwa ti wa ti emi re wa awa binu ku irawo re awa binu tu ogo re awon ti mo fe ko je eyan awon mo iya e awon ore e awon to ni bo lo n lo ko foko ni so bibeli so pe won su won si ku loruko Jesu ko subu ki won si ku
1: amen
0: ohun woli lo n gbo yi woli alaare waju pa mi kole emi ni aro ni opadare ti ko gba agbaye lati omo ọdun mẹjọ ni woli opadare ti fawo mi soke bi woli ni ko seun ti kakiri gbogbo agbaye gbogbo yuropu amẹrika kakiri gbogbo agbaye so mo mọ ọkọ ti mo n sọ awọ ki n se woli to n ri kiri gbọ ara mi si ọ ni o ohun to mu ki oluwa o ran mi si ọ ohun to mu ko gbohun mi lónìí o tumọ si pe o wa lara awọn ta ran mi si bi ogun ba de woli nara o lọ ba bí nǹkan bá dàrú wòlí lọ́la ó lọ bá tí èèyàn bá fẹ́ wọ next level wòlí lọ́la ó lọ bá torí ìran wòlíì a máa ṣọ́nà nípa ìdarí láti mọ ojú kan àwọn alágbára kì í dédé rìnrìn àjò àwọn alágbára wọn kì í dédé bẹ̀rẹ̀ business àwọn alágbára wọn kì í dédé gbègbèsè wọn wà díẹ̀ ìwọ ló kàn ń ṣe tiẹ̀ bára bàrà tó kàn believe pé o ò bẹ́ nìkan jà ẹnìkan ò bá ọjà torí náà pé àwọn nọ́mbà wọ̀nyí bàbá wòlíì báwa ti máa dé church torí
3: ìpàdé alágbára yìí yóò ní agbára on the 30 ní àárọ̀ sunday gbogbo ènìyàn pátá kó gádà ní Christ World Gospel Ministry Bakare Street ní Genesis Bus Stop Ikondo Road Ìṣẹ́rì Ìdímù ní Ẹgbẹ́dá ní alẹ́ ìṣóòru ìyẹn ní alẹ́ ọjọ́ sunday on the 30 gbogbo wa yóò kóra wa papọ̀ pàdé ní church gbọ́ mi ohunkóhun tó ń retí ọ̀rọ̀ àrílíìsì ẹ̀ fún ẹ ní alẹ́ ọjọ́ monday tuesday 31st stroke on the 1st of september jẹ́ kí n sọ fún ọ àpè òróró 2000 fún gbogbo ènìyàn.
0: wọ́n bí bíbélì wípé yóò la ọ̀nà níbi túbọ̀ sí ọ̀nà àṣẹ nìyàn fi ń dìde agbára nìyàn fi ń dìde when you are anointed you be empowered when you are empowered you be imparted
1: yes,
0: when you are imparted you will make manifest
1: yes,
0: o ní láti di èèyàn láyé torí ọ̀wá ọ̀wá sí nàìjíríà ọ̀wá sẹ́kọ̀ọ́ wá ṣeré o ọ̀wá sí ìlú láti wá da ohun tó yẹ kó wá dà láyé ni gbọ́ mi tó bá wù ọ́ wọ́n bá wà pé ẹnìkan ṣe mímí ò ṣe nìkan àwọn kó wà gbé wọ́n fẹ́ kí yìí ẹ ra wọ́n fẹ́ kí yìí ó ṣí kó lè rí ọ̀fi ṣeun tó wá wù wọ́n so ní ọjọ́ sunday máa lágbára dáàrọ̀ wọ́n bí ibikíbi tó bá ti ń bọ̀ tó bá ti dé petrocan bus stop ní genesis bus stop along igando road ní ìṣẹ́rì ìdímù lọ́nà igando wọ́n bí sọ fún wọn pé òun lọ bakare street ní church wòlíì bankole bazaar nàwó wọn gbé ọ gbé débẹ kọsẹrì tó ń mọbẹ tó bá ń pọ láti ìyànà pàjá.

0: boni okun la lati okun la so fun pe bazaar lo nlo wa gbe ode be edi emi ni mo gbadua pe action of wa na
1: amen
0: to ba ni to ba ti ran to ruko mi ta so pe touch bazaar lo nlo wa gbe ode be to ba bo lati sango dunia person gate wa gbe lati be lo si bakare street ni bazaar church wa gbe ode be ele ile mi mo but you can hear no show si oto ipe mi agba ola
1: amen
0: ipe ti gba opolopo awon eyan ti o le je eyan gba to ti ta mo pade mo kuni kan ni London mo wa ni airport mo wa stranded ni airport tori pe mo lo si America ma ti mo de airport ye mo wa ni flight to ya ko gbe mi o ti lo tori pe I need delay flight lati Eko si London gba mi olufe any ti mi o mori o pa fowo to mi latẹyin oni daddy ibo le n lo mo ni America oni se ko si mo ni mo miss flight mi won de ni kin so $100 lati add mo ticket mi o de ni owo yen lowo pe card Nigeria lo wa lowo mi ma ni ma worry sir o de mu card titi e o swipe e won de fun mi ni ticket won o great ticket mi lo si New York money bullet mommy oni baba mo sukun wa touch yin ni year 2011 almost 12 years after only mo suku ko si se ko si gbogbo yawo lo nbo mi igba ti mo wo mi pe yen only mi o attend to 6 months
2: 5 FM
0: London lo pe mi aye re aye pada se mi wo na wo la mi olohun bo se ngbo mi bayi emi ko so fun pe wo li olohun to to lo nba o soro yi.
3: Everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.
0: Agomejuabo, back at the street, along Igondo, Igondo Road, the Shadow of Fear, Petrocam Buster, or Genesis Buster. One be your debut. Baba Woli, as they are shaped, you sue for me. At the air, Bowla Shema Debe, Oga, Shama Pay, and Jobaba. Eje pa mo se ko adebe ati pe sure fun mi eje 300 e pe ti ma fi gbe number yi e pe awon number yi fun
4: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
0: ma pe awon number yi ti ma fi pe wo wobi ọpẹ ọlọ n pẹ mi lójú ojúmọ pé mi mo ní kẹ pé má sọ pé bàbá mi mọ́mọ́dé ń disturb yín ìwọ pé bàbá ẹ kọ ọrọ̀ àṣẹ ìyọkan látẹnu wòlíì tó láṣẹ ó ti yí gbogbo nǹkan padà bàbá báwo la ṣe máa débẹ̀ mo fẹ́ kẹ gbọ́wọ́ lé mi táwọn ní dá ọ dúró ìpàdé yìí ẹ̀rí ti pọ̀ jù àwọn èèyàn ń kọ́ ọmọ wa tó ń dúpẹ́ oníbẹ̀ta oníbejì àwọn tó níṣẹ́ àwọn tó náà wọ́n ti dàrú àwọn tó kọ́ ti lé jáde wọ́n wá ní olúwa fún àwọn tí olúwa ti ṣe nínú ayé wọn eléyìí tó ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ ta ó ṣe ni wo bó ti kọ́ rẹ̀ ọ tó èèyàn wá dìde sọ̀rọ̀ àyàn mọ́ ni kí ọ̀tá má bàa borí ẹ̀ bàbá wọlé àwọn nọ́mbà ẹ pé tí màá fi gbé bàbá báwo la ṣe máa débẹ̀ ẹ pé àwọn nọ́mbà ẹ fún ọ.
4: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
0: Ẹyẹ ọmọ ọlọ́run ẹ tẹ́tí sí ìkéde yìí ẹ já dókè lọ́run.
5: When Zion travel, ẹ gbà tí sí òní borí. Wòlíì yóò tún fún àwọn èèyàn ní ìṣẹ́gun nípasẹ̀ ìpè. Prọfẹ̀tà Ọláǹrẹ̀wájú máa ń kọ́lé àròlé ọba dáre. Láàárín ọjọ́ méjì ìpàdé máa ń jẹ̀mú yó. Ogun ọjọ́ pípẹ́ yẹn máa dágbére fáyé rẹ̀. Nígbà tí ọwọ́ iná àdúà, kòǹtà sí Ọlọ́run lẹ́nu wòlíì bá tẹ. Ẹ̀mí ìpọ́njú àti ìran máa dà wá sí. Ìwọ náà máa dominira. Nípasẹ̀ ìdọ̀bọ̀rún sí Ọlọ́run àlàyé. Àwọn olórin ẹ̀mí akọrin Jésù, Olúsọlá Chesa, Bassa Voices. Nígbà tí àròlé ọba dáre Prọfẹ̀tà Ọláǹrẹ̀wájú máa ń kọ́lé yóò máa súre. Bẹ́ẹ̀ ni wọ́n máa pín òróró fún èèyàn 2000 lọ́fẹ̀ẹ́. Lọ́jọ́ Sunday 30 August, a ó kọ́ pàdé láago mẹ́jọ òwúrọ̀ pẹ̀lú ìṣòro láago mẹ́sàn-án alẹ́. Bákan náà ìṣòro ni lọ́jọ́ Friday 31st August. Gbogbo ẹ̀mí ní ìjọ Christ.
3: Can possibly be. Yes, so my people, this is not Jordan Drive.
5: Toward Gospel Ministry, number 8 Bakare Street, behind Petrocam Filling Station, Ìṣẹ́rí Ìgàdọ̀rọ̀, Lagos. Fún àlọ́wọ́ àdúrà 09037038710. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú, ọ̀rọ̀ máa ní ṣẹ́gun ní gbogbo ọ̀nà.
0: Ògbóni fọ́nrán ló kì ọ̀run.
1: Hallelujah.
0: Ó ti gbọ́ ìkéde

0: pàdéyẹ akọrin àwọn ọmọ yìí wọn gbé owó olúwa sókè nípa ìyìn tí ìyìn bá dẹ̀ ti gòkè lọ sí ọ̀run ìbùkún olúwa á rọ̀ bí òjò sọrí gbogbo ẹni tó gbọ́ ẹgbẹ́ ọ má sọ pé bàbá ó rẹ̀ mí ibi tí mo wá jìnà ọ má ṣe bẹ́ẹ̀ ikọ̀ tún pínpín kí tí wọ́n kó máa bọ̀ láti nàìjíríà téèyàn wọn fẹ́ dìde èèyàn máa sáré àyànmọ́ ni olúwa pípẹ́ gbogbo ẹni tó bá wá ọ àtọmọdé o àtàgbà kí fún ọ ní òróró èèyàn kan lọ́fẹ̀ẹ́ gbogbo èèyàn tó bá wá nọmba tù omi májẹ̀mú tó ń pè ní bazaar water wàá gẹ̀ẹ́tì ẹ̀ á tètè tó gbàdúrà wàá ní ohun tó yóò ṣe bó ti bí ọ̀tá ń sapátó èmi bá jésù tèmi gbọ́ pé oríire ò ní gbà bọ̀dẹ̀ máa ṣàmímí tó bá wà wọn ò ní rí ọdá dúró wọn ò ní rí ọdá dúró ìjọ lè gbàdúrà sọ pé bàbá ọwọ́ adánidúró
1: nínú
0: ayé mi
1: máa jáde
0: gbàdúrà
1: ọkọ̀ jésù
0: ọkọ̀ jésù Jésù olúwa wa ẹja bá ọdún sọ ta ló ń bínú mi
1: ta ló ń bínú mi
0: ta ló ń bínú ọmọ mi
1: ta ló ń bínú ọmọ mi
0: ta ló ń bínú iṣẹ́ mi
1: ta ló ń bínú iṣẹ́ mi
0: ṣubú kí o sì kú
1: ṣubú kí o sì kú
0: àdúrà
1: ó ń bá Jésù ẹ̀ nínú
0: òkú
1: ta ló ń bínú mi
0: ta ló ń bínú iṣẹ́ mi
1: ta ló ń bínú iṣẹ́ mi
0: ta
1: ló ń bínú ọmọ mi ẹ ṣubú rẹ ẹ kú lánàá
0: ti balẹ̀ torí pé nínú ìjọba zanaru Christ World Gospel Ministry. I do a man bambe.
2: Yes,
0: sir. I'm not going to lo si do ibo to di di o laye ti re oni soro se
2: amen
0: mo ni ti re oni soro se
2: amen
0: yo da da fun oluwa mi pe fun gbogbe eyan atomode o atagbalagba o fun oni ororo ma jemu number 2 wa wa je to mi basa tu a fi gbadua ta gbogba tori mi pe ogun a ma se ni Christ World ogun a ma se ni pa se awon woli ogun a ma se ni pa bi gbe igbese aseyori oro ijo no eni ba mowo dele ni baba yin e ta yin e ba dani pastor moruko e du koko fun gbogbo yen le ta jo koko gbadura na koko sojo meta yi ko ori bi aye e se ma ri ibe ru wa mo paya ibe olua se nbe lori awon kan tori pe o ja jaga to di owo e a o ja jaga to gbe ni olori a o ja jaga to di ese wa de ni testimony
2: ah
0: e pe awon number yen fun o
2: 091 5899 4696 091 5899 4696 or 081 32 38 9415
0: 081 32 38 9415 Wa shori le o Bami Bami Bami Bami Bami Bami Ni ojo Sunday yi Sunday eh ma so pe bi to wa jina pa wo bia last Sunday the power of God was so visible was so awesome. Because to what in this last Sunday, because of when no, she thought she buy one be one war, killing short of her, and me, your drug, one war, Jesus, ni sham me at the same yano, but they don't talk to someone for son of your jack of Badua, Monetiro, will leave a lot of what you call it, I roll your brother, no invite here, sooner Paday, a minute baron of Papa, and read that you're telling our money.
2: Amen.
0: See you there on Sunday. 8:30 la ro ni o oni sasete.
2: Amen.

0: Kọ́tì ẹ̀ Professor with authority. Breaking generational curse. Fífọ́ àti wíwú gbogbo ìgbópinlẹ̀. Ogun Àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tì níwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa ẹni tí gbogbo agbára lọ́rùn àti láyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní Kábàyí. O máa fọ́ gbogbo ìgò tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sam Ojo Authority. Bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Ládojúkọ Coca-Cola orí òkè ògo lẹ́dẹ̀ yẹn. Ìkórìtà ìpínyà rẹ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: Àdúrà rẹ̀ gbà. Sórí tí ẹ̀rí máa ń jáde.
2: When testimonies come.
1: Ìpinnu lo nílò.
2: You need the determination.
1: Wípé Ọlọ́run tó ń ṣe yìí.
2: God has done this.
1: Ó lè dọ́dọ̀ rẹ̀.
2: He can get to you.
1: Ẹyin tẹ́ ti lẹ́rìí
2: tẹ́lẹ̀. You have testimonies before.
1: Ẹ nílò ìpinnu titun.
2: You need due determination.
1: Pé Ọlọ́run ò tiẹ̀ ti ṣe.
2: That God has never started.
1: Torí ọ̀nà àwọn olódodo.
2: Because the way of the righteous.
1: Ó dàbí títan ìmọ́lẹ̀.
2: It's like a shining light.
1: Ó ń tàn.
2: That shineth.
1: Látinú ògo sínú ògo. Kò ń ṣe látinú ògo.
2: It's not from glory.
1: Sí ìpadà sí.
2: To authority.
1: Tí a bá wá rí agbára.
2: There's any power.
1: Tó fẹ́ kó o padà lọ tọ́ ìkorò wò. Mo gbàdúrà.
2: I pray.
1: Agbára yẹn ṣubú.
2: Yeah, yeah, there's a power.
1: Agbára tó fẹ́ kó o padà sẹ́yìn.
2: God, I want to send you back.
1: Tó fẹ́ kó o padà lọ jẹ
2: kóró. I want to go and test you that.
1: Tó fẹ́ kó o padà wá kí.
3: Say one move your radio with you.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday.